0: Fresh FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Ìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Tẹ́ ẹ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ẹ má rò fáwọn ọmọ kan wíńdò ní ọ. Ètò àgọ́ láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àkọ̀tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjì ìyá àdínì gbogbo Splash. Àmínà Adétun Badman Mọ́tàlá ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì la pè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Àmínà Adétun Badmus. Káìkáìkáìkáìká. Ó máa ṣerégedé.
6: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
7: My brother, are you saying Lafarge don't change name?
8: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge, them, Cocoa House, National Theater, plus plenty of Jeteram construction.

0: adupe lowo Olorun. Ah temilade temilade
1: Jesus
0: kule kabo kabo kule
1: nka ti ti be ja leti
0: iro ko ti bi se yan ko mara ko mara akojumo omo Nigeria e kabo sori akoto ti fun ti edoroyin
1: beni
0: iye lori ikani asiwaju ti e feran lati ma gbo splash 105.5 ile fufun ni felele ni badan ni be gangan lawa te tin jaye oloba te tin gbadun wa awon akori iroyin loloko ojo kan ta ti gbede loro yi o ti bale si waju wa ai ise ta wa yan layo ni lati je kinu yin o dun ke gbo bi igba to je pe to gbo royin ri in lawo bere si dabule si ti yin ise wa ni ise wa ni asa wa ni inta mo se ni olorun lo furo a lorun ki ise yan abinibini oya to stability abi no bi a she no ability no bi ability na abinibi kole omo ani fowo se na lo ko temi iresi mo je lale ana mo fe mu ti laaro yi olorun lo ni ori fe ki se kin ti se le yo ye mi kin ti koda iresi un to lata to ba fe gbo ke se fofo bi ti bodare osuku mo je olorun ma se anu wa igba o ma ro wa lorun lagbara lowo ba dani waye gege bi mo ti wi kole ani fowo se lo ko temi o bin mi fun wakati kan ya lo di oke badan ni won iba ni du
1: beni
0: mo jiyan si lafawoda koda baba loko gan kori kankan se si o gba folo fowo na wa ojo we o no to olorun si se egbe mi na ni ma wa ke ta kete lo kan abe ri kan wa mi adupe lowo yin o gbogbo yin eyan wa e ma lo sojo opo banidore wa Facebook lagbon splash fm 105.5 e gbojua yo kewu wa nbe e ma bani pin e ma bani share e kesi ma bani like e e gbo rin rin iroyin laaro yi tin je ti fun tedon
1: to emi na ki wa mu ni akojumo atun kojumo akojumo mo oni ni ojo kini osu kejo ninu odun
0: calendar mo ti pada lo to
1: osu tutu na la
0: wala na true
1: kele di mari
0: ko je ki je gbese
1: ko je ko su na ko tu wa lara
0: ami ami mami wa
1: isoro ni de ba wa la
0: se ami ami
1: ta wo jo le di mari fun osu tutun yi yo je ti wa
0: ami
1: na se wa lowo la se le di mari eni to nwoju olohun fo mo awon to nwoju olohun fun se tutun
0: iseda
1: awon to nwoju olohun lati ko lo sile won lati ra moto tutun ayi pada otun na ni yo mo de ba wa
0: ami
1: osu tutun la se le di mari
0: ami mami is praying
1: nina si lojo obi omo temi na
0: lo ba te a ve ri kan bayi omo osu kejo
1: omo osu kejo ohun lo ba won
0: si olu kokko side
1: ojo kini
0: a we play we play we play a je keke laaro yi sori igo ti wo lo se o to mo to kan mo se bana bana bi beli ti ero kiri o da mo laaro yi
1: temi la de aloko loko mi
0: se ti da ko tele
1: da ko e chalu
0: okay e je lo sinu royin kabere sini dabole loloko ojo kan ijeji maga ori nkan sisi laaro yi ju pe ko sa koju mo da firan lodo titi e ah he dalode
1: yo
0: ki lati se yi si o ikiti kete ikiti wa ko leleyi ah latota na tin ju oro bombu oro ni na tin ju si akate ikankan na nile yi eni oro si tenu re na lo to so Oloye Olusegun Obasanjo fada to bi yabo ba mi yabo la nsoro hun o to ti wa fun Atiku Abubakar o to ti wa lekan si fun Atiku Abubakar chai na fa ipati oro si akata Atiku Abubakar kini Oloye Olusegun Obasanjo ri o to fi ni ah ase lala ti mo se ninu isakoso won nigba ta won gbaradi lati fa omo oye kale asoye ka ma bere lowo ori ka to mo omo oye oni asise kan ti ohun se ni pe ohun mu Atiku lati je olidi igbakeji olidije won fupa re ngba na ki lo wa sele to le to bayi osan atoru ti won ki saba foju kara won
1: ni asise to ohun se ni pe ohun yan
0: Atiku
1: gege bi
0: igbakeji won
1: ṣùgbọ́n kí ló dé tó fi jẹ́ wípé ń gbà tí òṣèlú bá ń bọ̀ àbí ètò ìdìbò bá ń bọ̀ báyìí làwa máa ń gbọ́ oríṣiríṣi gba gbòósì.
0: Ara àjà ni yín wà ní. Yes, ara àjà tó bá rẹ̀ ni tó bá jà tí wọ́n bá jọ dira wọn léyìn hàì. Ọmọ ilé two fight ni o, it's part of fight.
1: O ti da. Tọ́ jẹ́ kí mi lọ sí orí tábìlì àjọ INEC gẹ́gẹ́ bí ètò ìdìbò 2027 bó ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n. Wọ́n ní àwọn ìwádìí tuntun tuntun míì náà ni yóò sì wáyé lórí àwọn olùdíje o. Gẹ́gẹ́ bí àjọ INEC bó ṣe jọ̀wọ́ àwọn orúkọ àtàwọn nǹkan míì eléyìí tó ṣe kókó kókó nípa àwọn olùdíje tí wọ́n ti fowó kọ wọ́n lẹ̀ pé àwọn ni ó gbàpótí ìbò lábẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú. Ìwé ìròyìn The Nation ló gbé ìròyìn náà.
0: Ìròyìn eléyìí ohun tó ń jáde látọ̀dọ̀ Mr. Obi wa ni. Ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ni wọ́n lè sọ bí ètò ìdìbò lẹ̀ yìí yóò bá lọ nírọwọ́rọsẹ̀ àbí ò ní lọ nírọwọ́rọsẹ̀ àbí bò ní ó ti ṣe lọ sí. Kì í ṣe àjọ INEC ni ó sọ bẹ́ẹ̀. Òbí wọ́n ni òun ló sọ eléyìí di mímọ̀ láti mọ̀. Daily Post náà gbé lórí ọ̀rọ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ Àtàtíkù tí wọ́n fúnra wọn ní kẹsẹ́. Kẹsẹ́ ọ̀rọ̀
1: The Nation náà wá gbé eléyìí wípé ẹ rí ọ̀ṣọ́bà tẹ́ ń wò ó òun gangan ló dàbí ṣé ọdẹ tá a yàn lé Ọbásanjọ́ lẹ́yìn ó wá dàbí òjì eléyìí tí ń dẹ́rù
0: ọmọ
1: Ọbásanjọ́ bẹ́ẹ̀ ni ó dàbí ìfẹ̀lú aláyànlé
0: ó dàbí
1: òjìjì tí ó padà lẹ́yìn èèyàn tí ó wá ranjú mọ́ọ̀yàn wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní ọ̀ṣọ́bà ló ṣe rí fún Ọbásanjọ́
0: gbàsgbósìn
1: ó ní agbára.
0: Ok, olóyédè tún ti padà lẹ́yìn tí ó fi iṣẹ́ lẹ̀ tó fẹ̀yìntì tán ní àkàtà tó lo ọdún mẹ́wàá ní àjọ JAMB. Olóyédè ti padà síbi tá a mọ̀ ọ́n mọ́ tẹ́lẹ̀ lákàtà agbárin ẹ̀ka ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Olóyédè returns to academia after 10 years at JAMB. Iṣẹ́ ribiribi àtúntò tí Olóyédè ṣe ní àkàtà àjọ JAMB òun náà ní lọ́hùn.
1: Tọ́ ìròyìn eléyìí òun náà ló ń sọ pé adájọ́ àgbà fún orílẹ̀-èdè yìí kékeré ẹkùn náà ló ti sọ fún gbogbo àwọn agbẹjọ́rò wípé ẹyẹ máa lo barista amòfin iwájú orúkọ yín.
0: I'm barista Tèmílàdé àlòkò.
1: Irọ́
0: you are a calling thing.
1: Just simply Tèmílàdé àlòkò.
0: Yẹ́ni o tún ṣe doctor.
1: No.
0: Yẹ́ni o ṣe doctor. Bí àwọn bá sọ pé àyọ̀rọ̀ o, a doctor ti pọ̀ yẹ́kẹ́yẹ́kẹ́ ní ìsinyìí o.
1: Tèmílàdé àlòkò.
0: Àti ẹ̀wà adé original doctor mọ̀mọ́. Àtẹ̀lé o gba doctor lẹ́nu ẹ̀kọ́.
1: Tí bá gba oyè doctor, ọ̀mọ̀wé ni, mo kàwé fi gbà ni.
0: Kèéṣe alásàárín gbà lẹ́kùnlé.
1: Mo ka ìwé tí mo sì kà tí mo fi gbà á mo mọ̀ dojú mo lè defend ẹ̀. Wọ́n bá bí mi lérè wípé doctor kí ni yín.
0: Doctor presenter mo ń sọ̀rọ̀ ń parẹ́
1: yìí. Ọmọwé nípa ìgbóhùnsáfẹ́fẹ́ ni ọmọwé nípa eré oníṣe ni. Ó ní ẹ̀sọ̀ nǹkan báyìí fún wa nípa nǹkan báyìí.
0: Tẹ́sí lè sọ.
1: Mo sọ. Ìgbọ́ èmi ètò ọmọwé ń tí ì lè defend.
0: Kèéṣe ìdẹ́ lọ fún gbàlẹ́kùn.
1: Ìwọ́ wọn ti ní wípé kí wọ́n mọ̀ lo barista
0: mọ́. Wọ́n ní wọ́n lo barista mọ́.
1: Àwọn tó bá ti wá fi anyway ọ̀rọ̀ ọjọ́ mi
0: ni. ọ̀rọ̀ ọjọ́ mi ni.
1: Ṣùgbọ́n àwọn nǹkan wà ta kan máa ń pè ṣe rí
0: barista. Ọmọwé barista. Anyway, kò sí tí fi ṣe èèyàn. Aláǹsọ ibi tágbára wọn ti jáde ibi tí wọn mọ tòsí náà na ọrọ ti jáde àmọ ìlànà àwọn dókítà kìíní ìjẹkúrẹgbẹ yìí tí ò jẹ àmọ dókítọ tó jẹ ojúlówó tó kàwé gbà gan kí láti ṣèyí náà sí báyìí nísìn ọlọrun bẹ. Anyway, ẹjẹ tún lọ o ká tún wo ìròyìn míì. Àjọ INEC ti sọrọ alága wọn kíní ṣe léyìí tí ń garùn lọọkan bí ẹni ń yọjú ẹni ń gbéyàwó bọ wá gbá kíní mú ọ igi ojú rẹ náà ní sáná wáyíwáyí. Ètò ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ ogun ìpínlẹ̀ ọ̀ṣun wọn ni ó jẹ́ èyí tí ó ṣe pàtàkì ó ṣe kókó fún ìlànà ètò ìdìbò ní orílẹ̀-èdè ti Nàìjíríà láti lè mọ̀ ibi tí èèyàn bá ti ń ṣe testing microphone eléyìí ó mọ̀ jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ àti ilana fun odun ti nbo ti sodun 2027 oro yen jade o si nipa pupo pupo ju
1: mo si iroyin eleyi na lo nso di mimo wipe Dixon na lo tin soro fun are Tinubu wipe iyato tin tini bayi tabi ka te so pe ko si yato rara ohun na lo wa laarin awon ajegaba ni ti isejoba ologun ati isejoba awa ara wa eleyi ta nlo lowo ori ko fe ti yato aba nsoro nipa awon ajegaba dictator ko fe si iyato ninu laarin won Dixon ohun na lo so be fun are Tinubu
0: se ke se Dixon tunu
1: niro n se ti wa nbi ko so ma laja ki so mo laja
0: won ko Dixon to nbo ni Dixon odo mo fuadi
1: se ya ke Dixon ni
0: e wa o kini mo se Peter Obi na ti mo soro bi igba to ni abracadabra ti o fi mu awon omo orile de Nigeria di billionaire millionaire trillionaire abi ti o fi mu ise ohun osi pora tan yanyan ni orile de Nigeria no bi me talk am ile se are lo wi pe obi o si mo soro bi igba to ni eyin abracadabra alupa ida kan abi majiki ti e yi awon omo orile de Nigeria pada si olowo oloro ti o si je ki isopo ra tan yanyan ni orile de yi ile ise are lo da obi lohun boyo bi wa ni na o tun wa fisi pada ko ye ni
1: to iroyin eleyi na lo nso di mimo wipe awon ajinigbe ton je awon eyan kan ko ni ipinle Borno won ni awon to bi 50 niye na ni won ji ko won tin so fun awon molebi won pe o da wo awon ti setan bayi lati se idunadura lati fi jowo awon eyan won iwe iroyin the punch wipe iroyin na
0: se nkan ba won kan ya otoya
1: mi
0: ko ni ra gba fun eni to na mi
1: won gbowo lo fun ni ipinle Kwara tan tun lewo eleyun ki sowo ta won
0: 125
1: million naira
0: olohun o bi won o ja lo sodo omokunrin ogbomoso yi brother re ko ni bayi
1: brother mi ni
0: so eleyi brother re eleyi o ni wo
1: brother mi fo
0: eni e wo oju lowo gidi fun o brother re gidi mi n wa fo so eleyi eh ari agile eleyi o da mo
1: ele tomo ya mi ni
0: eh eleyi o ti ni wo jare
1: ele tomo ya mi ni
0: eyo ti do wo ru fun badie tin do wo ru fun badie in do lo se labuja o pada so o gbenu si kini
1: e fi yanjo yin je je ko yo lo
0: Iro sori yen.
1: Ega, se ko yo lole.
0: Impromptu ni yo ba. Impromptu ni.
1: E be fi na joye.
0: Impromptu ni yo.
1: Ala mi joye. Ta wa singlet wa fi.
0: Eh, iro igbalode la wa.
1: Mega, mega ya lo ko lo wa jaje.
0: E ma ma kanti kan ti o ba se babara.
1: Ega, ega
2: Now that you have finished SS3 exams, what next? Enroll for Cambridge A-level program at OBMS Cambridge Advanced Level College, Toto Garden, Ibadan. It is your best option for admission into 200 level in Nigerian universities and admission into overseas universities. OBMS A-level college, known for excellence teaching and outstanding results, has won many awards, including overall best students across three Cambridge A-level subjects in Nigeria in 2025. We charge affordable fees and promote moral and spiritual development of students at OBMS A-level college. We also offer SAT, TOEFL, IELTS, GCE, UTME and post-UTME coaching. Enroll now. Admission is ongoing. For more information, visit our new complex along Toto Garden, NTA Road, Ibadan. Website www.obmsng.com. Contact us on 0803-386-1091 and 0803-303-9588. OBMS A-Level College. Excellence through integrity.
3: My brother, I hear say Lafarge don't change name.
4: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HTRM construction for this week country since 1960.
5: HBM Nigeria, formerly Lafarge.
4: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
6: Hooray! Hooray! The Gospel Faith Mission International Government is 70.
7: Government presents our 60th annual convention with the theme "To God Be the Glory." Be the Glory. On the 3rd to 9th August 2026 by 8 a.m. daily at the International Gospel City along Ibadan Lagos Expressway, Ogumaki, Ogun State. Government, Oluyole District Headquarters, Oluyole PPS, felicitate with the General Overseer, Pastor Dr. Elijah Oludele Abino, and other anointed ministers of God under the leadership of the District Pastor, Pastor Jude Ojo, and the Resident Pastor, Pastor Tumininu Oyeleke. You are cordially invited to the 60th Annual Convention for a life-transforming encounter. Come with the expectations as God's vessels will be ministering through powerful praise, worship, fervent prayers, and divine word from the throne of grace. It's been 17 years of grace.
8: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Okay, aki yin kaabo pada o e seun gan pupo pupo. Eyin ti wa te je ololufe wa te duro tan te gatan te ye te gbo. Olorun seun si akata todo yin na adupe o be ti duro ti wa yi. Edumare o ma di eyin na mo yo si ma wa pelu yin leni ati lojo gbogbo. Amen somebody.
1: Amen.
0: Mommy in the Lord is doing amen. E ma je lo si akata ibi ti oro ti nipan to ti jade bayi. Oro to lagbara o bere sini bole kandu kandu le kan si again and again oloye olusegun obasanjo o tu ju oro to nipan si akata igbakeji re ni igba kan ri ti o je are ti onitohun si je igbakeji fun laarin odun 1999 saju igba na oloye olusegun obasanjo se apejuwe memo igbakeji are re Atiku Abubakar to mu gege bi eni ti o ma je igbakeji oludije sipo are ti o si je igbakeji are fun ohun ni igba na fodidi odun mejo gbako gege bi asise nlanla ti ohun se ni igba na se bi eda ba ri ojo ola ni iba ti mo gberu gbese to gbe o Obasanjo eni to soro yi lana ode yi ni bi eto kan eleyi ti gbajugbaja eni ti oje kan ni mi un ka munu eni do ka mu ara eni yagbagaga to su tu je ogbona gbongbo lawujo orilede Nigeria Charles Okuta ti opo eyan mo si Charlie Boy ni ipinle ti Eko adagba mo ku onkeke won ni baba yi o soro ni bi eto yi gege bi oloye olusegun obasanjo ti soro nigba ti o ma fesi si awon oro kan o ni asise nlanla ti ohun se Ona ni ki pe ohun mu Atiku Abubakar gege bi igbakeji ohun lati jo tuko isakoso orilede Nigeria oni bi anfani ba to ti pada seru e oni ohun o tun deru re soro mo laye lati muru Atiku gege bi igbakeji are ngba ti o ma soro oni in to ohun ri daju tada what I have found in my own life oni wi pe ha asise nla mo leleyi kini mo wa debe ki lo sun mi debe lati muru Atiku Abubakar gege bi igbakeji ohun nigbati Charlie Boy to bere wani when Charlie Boy asks obi oloye olusegun obasanjo lere wi pe nje ti e le so baba bini lere your excellency eyin se e le so fun asise kan soso ele yi ti e seri ti isin dun yi bi ogbe okan oni tin ba ne paro fun o sasi tin ba ne paro fun o asise kan ti mo seri to sin dun mi dola ni pe mo mu Atiku Abubakar gege bi igbakeji mi ni igba na ah ki la wa se toto be ki lo sele toto be oro n boro obo egun alare ni ama iroyin ki to be bi ese rago afi be ba fe tun je bo koto si waju si iwe iroyin the punch ogbe okun kekeke oro po lori e pupo sugba yin na le lanfani lati fill in the gap e to ku die to no nkan ne nkan e te yin le gbo nbe en la wa da si yin leti la pa bi
2: to je ka lo si ori tabile ajo eleto idibo nile ye tamo se ajo INEC oni wi pe loni na ni yo tun se atun atejade oruko ati awon nkankan eleyi to se kokokoko nipa awon oludije ti yo dije dupo eto idibo ninu ni ojo 16 osu kini odun 2027 eyi ni awon ti o dije dupo are to fi mo awon ti o dije lo si ilegbimo asofin agba ile yi ati ti asoju sofin won ni awon orilede Nigeria na si ni yo ni anfani o lati re akosile oruko won yi ninu form kan ta mo si EC9 eleyi to je wipe ibe gangan ni oruko eto eko ti awon oludije yi ni atawon kan mi ti olukaluko won ti won ti jowo sile fun ajo INEC awon ti eyun ni awon ton dije dupo are o ati legbe ma sofin agba ati ti ita soju sofin ni ibamu pelu bi ofin eto idibo ile yi bi o ti se la kale o won ni bakan na ni awon ati ireti wa wi pe won o dibo to fi mo awon ti won je alatako oludije gbogbo náà sì ni wọ́n láǹfààní láti rí àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tó ṣeé ṣe kó wà nínú àwọn ìwé ẹ̀rí wọn ọjọ́ orí wọn àtàwọn nǹkan míì eléyìí tó ṣe pàtàkì jùlọ nípa àwọn olùdíje yìí o wọ́n ní wípé ojú òpó eléyìí tí àjọ inec tó ṣí sílẹ̀ fún àwọn olùdíje yìí láti fi orúkọ wọn sí òun náà ni ó pajúdé o ní ọjọ́ kẹrìnlá oṣù keje ọdún tá a wà yìí nígbà tí àfikún ọjọ́ mẹ́ta tí ó tún ti débà láti jẹ́ kí àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo kí wọ́n rí wípé wọ́n parí gbogbo àwọn orúkọ eléyìí tí wọ́n bá fẹ́ fi ṣọwọ́ wọ́n ní ṣùgbọ́n ó ṣeéṣe kó jẹ́ wípé àwọn kan tí wọ́n jẹ́ èèkàn nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí náà ló ṣeéṣe kó mọ̀ lórúkọ wọn nínú ojú òpó yìí o nígbà tí àjọ inec tí ó bá fi jọwọ́ rẹ̀ wọ́n ní ẹnìkan tó jẹ́ olórí ní ilé ìgbìmọ̀ aṣòfin julius iyovere eléyìí tán ni wípé ó pàdánù ètò ìdìbò nínú ètò ìdìbò abẹ́nú ní ìpínlẹ̀ edo àti ẹnìkan tó jẹ́ olórí ọmọ ẹgbẹ́ òṣèlú tó kéré jùlọ nílé fred agbedi ẹni tó òun náà ń kọ tí ó ń dá fun tòló láti lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ní abẹ́ igun ti ẹgbẹ́ òṣèlú pdp eléyìí ti tani muturake tó ń léwájú nicholas muto eléyìí tán nípò òun gangan ní bàbá wọn ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin yìí ni wípé òun ló ti pẹ́ jùlọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin o wọ́n lòun náà kọ́ ó pàdánù tíkẹ́ẹ̀tì rẹ ní ìpínlẹ̀ delta wọ́n ní àti èèyàn kan tó jẹ́ wípé òun gangan ló ti ní ìrírí jùlọ tó sì jẹ́ wípé òun ní máa ń sọ̀rọ̀ jùlọ ní ilé ọ̀hún awaji nombet abiate wọn ní eléyìí náà kọ ó ṣeéṣe kí orúkọ ti tiẹ̀ náà kó mọ̀ sí nígbà tí àjọ inec tí ó bá fi tẹ àwọn orúkọ náà síta wọn ní ṣùgbọ́n o àwọn ẹgbẹ́ òṣèlú náà sì ni wọ́n ti ní àkọọ́lẹ̀ orúkọ àwọn èèyàn wọ̀nyí náà ni wọ́n ti ní lọ́wọ́ o títí tí wọ́n sì mọ̀ fi dúró tí àjọ inec yóò fi gbogbo wọn síbẹ̀ wọ́n ní ṣùgbọ́n eléyìí gangan ló wá ń kọ́ ìkáyàsókè bá ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdíje pàápàá jùlọ àwọn tí wọ́n ń díje dupò sí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àgbà ilẹ̀ yìí wọ́n ní àmọ́ ó ṣeéṣe o kí àwọn ẹgbẹ́ òṣèlú yìí náà ń kọ́ kí wọ́n wójútùú sí àwọn gbọ́nmisí omi òtó tó ń jẹyọ nínú ẹgbẹ́ òṣèlú wọn ẹ̀yin náà ẹ kà sọ́wọ́ iwájú sí ìwé ìròyìn the nation ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
0: Ẹja wa tún lọ báyìí ká lọ sí ọ̀dọ̀ iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà presidency ọ̀rọ̀ tí àwọn náà tún sọ wọ́n sọ gba peter obi lápá bí kódà wọ́n ní ẹni tí í ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú tí ń jáde sígboro tèmi tó pé àjàyí sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu lánàá òde yìí kọjọ bí ìgbà téèyàn fi ní pa kọjọ bí ìgbà téèyàn mú ní ṣe mìíràn ó mà ṣe o òṣèlú mà lágbára gan ṣá tèmíládé tó bá ní ayẹ ọ̀rọ̀ mọ́ lọ dí òṣèlú o ayẹ àwọn kundukundu ọ̀rọ̀ mọ́ lọ dí òṣèlú o wọ́n ní kọjọ bí ìgbà téèyàn fi ní pa mìíràn kọjọ bí ìgbà tí èèyàn fi ní ṣe ọ̀rọ̀ bíi yẹ̀yẹ́ sí ẹ̀kẹta ẹni tó jẹ́ olùdíje ọmọoyè sí ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú ti nigeria democratic congress ndc peter obi nígbà tí yóò máa sọ̀rọ̀ pàápàá jùlọ lórí ìṣàkóso tí ń bẹ lóde lọ́wọ́ báyìí wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà inú ìṣẹ́nú òsì iná ni wọ́n ti ń yí wọ́n ní àjàyí ó sọ̀rọ̀ lórí peter obi pàápàá jùlọ nígbà tí obi ń sọ̀rọ̀ lórí iṣẹ́ òun òsì ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àwa wí tàìwí obi ó sì máa sọ̀rọ̀ bí ìgbà tó ní abrakadabra wọ́n ní bí ìgbà tó ní nkankan majiki alupaida tí ó fi yí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kú o ẹni tí ò lówó tí ó sì dolówó lódìjì àbí tí ó fi mú nǹkan yí padà láàrin kadiju káyà wọ́n ní ṣé obi sì ń sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé ó ní tí ó fi sọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà di milọ́níà tí wọ́n bá yàn án sípò tán bọ̀rọ̀ yìí tó bọ́ sórí ìtàkùn ti abẹ́yẹfò tẹ́lẹ̀ tí ń jẹ́ x báyìí wọ́n ní alásùnmọ́ pàtàkì sí ààrẹ yìí ló ń sọ̀rọ̀ ló sì ń ṣe àlàyé wípé tá a bá ní ká wo ọ̀rọ̀ tí ń jáde látẹnu gómìnà ìpínlẹ̀ anambra tẹ́lẹ̀ peter obi Ajayi soro lori e oni with the way Mr. Peter Obi talks about poverty every day make me a sing song Olorun Eledumare eyi oloselu e ma se wa jeje now e kan ma je ka wa na o le ma anyway bo ba ti wa la wa na o ka won ni yo kan ma mu oni ma ko ni wi pe abi obi ni kankan ti o le fi ko iseku oni Nigeria tan yanyan ni bi gba te yan ni ajuju ka bi abracadabra ti o fi mu ise won osiku o lori lede Nigeria lowa mo ni ranti odun mejo ti obi lo gege bi gomina ni ipinle ti Anambra kini dada re padada kini tudi re padadi ni igba na yo wa ma soro wi pe bi igba to je pe to ba gori apere tan bayi orilede Nigeria o si di ise won o sia e bi opagba fo meke yo si di un gbagbe gbogbo omo Nigeria o ba ma je won ma yo leyo soka won ni e ma wule gbe amara oro tin be le yi e moro oselu ku oni be bo ba ti ri gan ni e wi ko si nkankan ti obi to le fi yi intin be le abi in to nbe le yi ti o fi wa so wi pe abracadabra kan lohun ni to n fe fi ton omo orile de Nigeria di mi lo ni aleyo soka laarin kadiju kaya won ni e ko la ko leko eko dede kola iwe ni o kola seko obi yo si ma soro bi gba pe o ni kankan ti o fi ko awon orilede Nigeria
2: ta ba ti fun ni ran nkan
0: fisan
2: ati pe nigba mi teyan ba nfe bi pe yan so dada sile aye eyan siwaju ni bi pe nkan bayi mo fe ko sele si mi igba mi eyan le ma so sita awon eyan le ri eyan ni kí ló ń sọ kí ló ní tó fẹ́ gbé wà rí orí yóò lóun ogun àwọn mọ́tò wo náà wọ́n gùn ní sí
0: náà yóò lóun ogun ọkọ̀ dẹnkudẹnkun náà
2: yóò lóun ogun bẹ́ẹ̀ iṣẹ́ kí ló wà lápá ẹ̀
0: kankan
2: bá ọ.
0: Ọlọ́run sì rí ajídára ní jẹ́.
2: Àwọn ti ní ká mọ sọ rere nípa torí léde wa tá a bá ti jí làárọ̀ ká mọ sọ wípé God bless Nigeria. Tí mo bá wá jí làárọ̀ tí mo sọ wípé God bless Nigeria ṣé màá tún wá máa sọ síta pé kí ohun rere kó mọ̀ jẹ́ ti Nigeria ni. Àbí.
0: Ṣùgbọ́n síbẹ̀ náà Yorùbá máa sọ wípé ẹni tí ó fúnni lásọ á kọ́kọ́ wo tọrùn rẹ̀ o.
2: Ìgbà mi kò
0: wo tọrùn rẹ̀
2: o. Ó yàtọ̀ síra wọn. Ó yàtọ̀ síra wọn.
0: Bẹ́ẹ̀ni.
2: Ó yá ẹ̀jẹ̀ ká wá sílé ká wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ló ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ìdí eléyìí tó fi ké sí àwọn àjọ ní orílẹ̀-èdè àgbáyé pàápàá jùlọ àjọ ìṣọ̀kan orílẹ̀-èdè àgbáyé tá a mọ̀ sí United Nations láti wá ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti bí wọ́n ṣe dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ mẹ́ta ní ìjọba ìbílẹ̀ oríire eléyìí tó ní wípé kì í ṣe wípé láti fi tẹ́ḿbẹ́lò ìlàkàkà àwọn àjọ elétò ààbò wa lórílẹ̀-èdè Nàìjíríà ni gẹ́gẹ́ bí gómìnà Ṣèyí Mákindé ṣe wí ó ní wípé ìpè ọ̀hún náà ni láti

0: akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ ní èsì ẹ̀lẹ̀ àti yàwọ́ta ní ìjọba ìbílẹ̀ oríire o òní pé ìgbìmọ̀ ọ̀hún òun náà sì ni ẹni tó ti jẹ́ ẹni tó ti fẹ̀yìntì ní ilé ẹjọ́ ti kòtẹ́milọ́rùn òun ni pé ẹni náà ni yóò léwájú eyín ni ọ̀jọ̀gbọ́n mujid ọwọ́adé bákan náà àwọn tí ó wà lábẹ́ ìgbìmọ̀ yìí òun náà ni ọ̀jọ̀gbọ́n jibril ibrahim arábìnrin ayọ̀ òbé àti onímọ̀ẹ̀rọ ngozi ọ̀nàdẹ̀kọ́ tó fi mọ́ ọ̀mọ̀wé abimbola orogade ajagunfẹ̀yìntì sanusi nasir muazu àti ẹni tó ti fìgbà kan rí jẹ́ olórí ọmọ ogun ọ̀wọ́ kejì tẹ́lẹ̀ tó ti jẹ́ olórí tẹ́lẹ̀ fún ọ̀wọ́ kejì iléeṣẹ́ ọmọ ogun lẹ̀ yìí eyín ni ọ̀gbẹ́ni fọlọ́runṣọ ọ̀ṣunráyì bákan náà ni arábìnrin ọlámídé sandra tẹlà yóò jẹ́ akọ̀wé fún ìgbìmọ̀ olùwádìí náà gómìnà mákindé wàá jẹ́ kó di mímọ̀ wípé ìgbìmọ̀ ọ̀hún òun náà ni wọ́n ti fún nígbèdéke oṣù kan láti fi ṣe ìwádìí wọn kí wọ́n sì parí gbogbo iṣẹ́ eléyìí tí wọ́n gbélé wọn lọ́wọ́ ṣùgbọ́n o léyìí tó ṣeé ṣe kí àfikún kí ó dé ba gbèdéke náà tí ó bá ṣe pàtàkì tàbí tó bá nílò wọn ni gómìnà náà ló wá lọ sí oko ìrántí wípé ká ní wípé wọn ń jiyàn gbé lásìkò tí bàbá òun tó lọ rèé ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún iṣẹ́ olùkọ́ eléyìí tá a mọ̀ sí teachers training ní ahoro dada ó ṣeé ṣe kí òun má wà láyé lónìí ó ní ọdún 1959 òun náà ni bàbá òun ló lọ rèé ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ olùkọ́ ní ahoro dada bọ́n bá ti wáá jí bàbá gbé tí wọ́n sì ṣekú pa wọ́n eléyìí ó ṣeé ṣe kí ọ̀hún má wà láyé lónìí torí kò ní sí bí wọ́n ó ṣe bí àwọn táwọn ó sì di gómìnà wọ́n ni eléyìí ń kọ̀ náà sì ni ó fi ṣe pàtàkì kí wọ́n ṣe ìwádìí àti wípé kí wọ́n fi mọ ipa eléyìí ti ìṣẹ̀lẹ̀ yìí tí ó ní lórí àwọn mọ̀lẹ́bí àti àwùjọ lápapọ̀ bákan náà ló wá ní pé òun dúpẹ́ púpọ̀ lórí bí àwọn tí wọ́n jìyè bí wọ́n ṣe padà dé láyọ̀ àti ní àlàáfíà gómìnà wàá jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí ìkọlù ló jẹ́ lórí ẹ̀tọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti ní àyíká tó dúró re fún ètò ẹ̀kọ́ àti ìdánilójú wípé gbogbo àwọn òbí yóò lè ran ọmọ wọn lọ sí ilé ẹ̀kọ́ láì ṣe wípé ìbẹ̀rù wà lọ́kàn wọn tàbí kó ọmọ rò wípé ọmọ mi iye nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ sí àtúmọ̀ tí ó ṣẹlẹ̀ sí tí wọn ò fi ní sí nínú ìfòyà ni ojoojúmọ́ gómìnà mákindé náà ló ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìdí tó fi ké sí àwọn àjọ orílẹ̀-èdè àgbáyé láti wá ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìjọba ìbílẹ̀ oyè.
1: ẹ jẹ́ wo inú ìwé ìròyìn vangard tó tún jáde fún òní gangan sátidé yìí wọ́n ní àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ní orílẹ̀-èdè ti nàìjíríà tá a mọ̀ sí inec ní ẹ ti kọ orúkọ ọ̀mọ̀wé goodluck jonathan tó fìgbà kan rí jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ eléyìí ti igun ti kabiru zuraki nínú ẹgbẹ́ òṣèlú ti pdp tí wọ́n fi ṣọwọ́ nínú ìwé sí àkàtà àjọ inec wípé ẹ bá ní fi sí i sórí àtẹ̀yìn fúnra yín wọ́n ní igun ti turaki náà ni wọ́n ti ń sọ̀rọ̀ tí wọn ò sì sínmẹ̀dọ̀ lọ́jọ́ jimọ̀ àná yìí wípé ló ní fúnra lára àwọn ti gbé okọ olùdíje látọ̀dọ̀ ti tàwọn fún ètò ìdìbò sí ipò ààrẹ lọ́dún 2027 ìyẹn ọ̀mọ̀wé goodluck jonathan sí ọwọ́ àjọ inec wípé manually ẹ̀ bá ní fi sí i ṣùgbọ́n ẹni tí ṣe olùdarí fún ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò ìdìbò tó tún kọ aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n victoria etamesi ló sọ̀rọ̀ fún ìwé ìròyìn vangard wípé mọ̀tọ̀sẹ̀ ló lọ̀yọ́ ó ní bá a ti ṣe o àwọn kì í gba okọ̀ olùdíje nínú ìwé bí kì í ṣe wípé ó ti ní ààyè tí àwọn ti fi sílẹ̀ lórí àwọn ojúpò tó ṣe pàtàkì lórí àtàkọ ayélujára láti lọ síbẹ̀ kẹ lọ fọmọ òye yín sí i lábẹ́ ìlànà tó tọ́ o àti èyí tó yẹ ṣùgbọ́n ní àkàtà títa wọn àwọn kì í gba irú ẹ̀ àmọ́ ṣùgbọ́n igun ti tàmínú zoraki ẹni tí í ṣe akọ̀wé àpapọ̀ wọn ń bẹ̀ ìyẹn comrade ìní emenobong ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ wipe awon gole

0: tó ẹ káàbọ̀ padà tí fún tẹ̀dọ̀ ròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Ẹ jẹ́ kí a tún tẹ̀síwájú ní ojú ìwé kẹfà ìwé ìròyìn The Nation tó jáde fún tòórọ̀ yìí. Òun náà ni ìròyìn eléyìí ló sẹ̀ngẹ̀rẹ̀ ara sí o, níbi tí ẹni tí ṣe adájọ́ àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà onídàájọ́ Kudirat Kékeré Ẹkùn náà ló ti sọ fún àwọn agbẹjọ́rò lórílẹ̀-èdè yìí wípé kán mọ̀mọ́ lo amòfin eléyìí tá a mọ̀ sí barista síwájú orúkọ wọn mọ́ nínú gbogbo àwọn ìfèsì eléyìí tó bá fẹ́ fè sí ilé-ẹjọ́ eléyìí tó ga jùlọ ní orílẹ̀-èdè yìí. Nínú ìwé eléyìí tó fi pàṣẹ náà síta, eléyìí tó jẹyọ nínú àtẹ̀jáde tó jáde ní ọjọ́ kẹtàlá oṣù keje ọdún 2026, eléyìí tí ẹni tí ṣe akọ̀wé àgbà fún ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ yìí Kabir Àkànbí tí ó tẹ̀jáde, wọ́n ni pé lára àtẹ̀jáde ọ̀hún náà ló sì ti jẹ́ kó di mímọ̀ wípé ẹni tí ṣe olùdájọ́ àgbà fún orílẹ̀-èdè yìí òun náà ló ti pa á láṣẹ ò wípé kí òun sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé gbogbo àwọn tó bá ti jẹ́ òṣìṣẹ́ tó níṣe nípa ètò ìdájọ́, àwọn amòfin, àwọn akọ̀wé ní ilé-ẹjọ́, àwọn agbẹjọ́rò wípé kán yé máa lo amòfin síwájú orúkọ wọn o, eléyìí tí ó mọ̀ léwájú rẹ̀ pé eléyìí ńkọ́ náà ni kò dáa tó àti wípé kò wà ní ìbámu pẹ̀lú òfin iṣẹ́ eléyìí tí wọ́n yàn láàyò pàápàá jùlọ ní bó ṣe ti ní ṣe pẹ̀lú ilé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ní láti ìsinsìnyí ló ń kọ́ o pé gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí kàn náà sì ni wọ́n ti pa á láṣẹ fún o wípé kí wọ́n fi òpin sí o láti máa lo barista eyín ni amòfin ṣáájú orúkọ wọn nínú gbogbo ohun eléyìí tí wọ́n bá máa ṣe yálà nípa gbogbo ohun àkọọ́lẹ̀ ni, nípa ti ìwé ni, nípa ti àwọn nǹkan tí ó ń ṣe ìdánimọ̀ wọn ni, tàbí àwọn nǹkan míì eléyìí tó bá rọ̀ mọ́ iṣẹ́ wọn. Wọ́n ní òfin yìí sì ń kọ́ ní kíákíá, òun náà ni ó ti bẹ̀rẹ̀ o. Wọ́n ní àwọn tí wọ́n jẹ́ olórí ní ẹlẹ́kàǹka àwọn ilé-iṣẹ́ náà sì ni wọ́n ti sọ fún un wípé kán rí dájú wípé àwọn amòfin àwọn agbẹjọ́rò náà ni wọ́n tẹ̀lé òfin yìí pẹ̀lú àyẹ̀wò tàbí ìtọpinpin eléyìí tó mọyán lórí. Wọ́n ní wípé eléyìí ńkọ́ náà sì ni kí olúkálùkù wọn kí ó tẹ̀lé kí wọ́n sì múṣe ní ìbámu pẹ̀lú bí wọ́n ti ṣe pa á láṣẹ. Bákan náà ni ẹni tí ṣe olùdarí fún ẹ̀ka ìròyìn ní ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ yìí ọmọ̀wé Festus Àkàndé náà lòun náà sì fìdí ìgbésẹ̀ ọ̀hún ló fi múlẹ̀ wípé bàǹgàn náà ni yóò ṣe máa rí.
1: Ó ti dá a bá wọn, ó ti bẹ́ta bá wọn. Bó láti a máa.
2: Báwọn kan wá
1: tó jẹ́ wípé kí wọ́n wà máa pe àwọn báyìí.
2: Àwọn kan wà tó jẹ́ wípé bí ò sí barista ni ọkọ̀ wọn àwọn dá wọn mọ̀. Barista kìnnìkan pẹ̀lú mi ní ìsìn bí barista ò sí báyìí a mọ̀ bèrè pé ẹjọ́ ta ní
1: jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀
2: torí
1: ṣùgbọ́n síbẹ̀ náà
2: ẹlòmíì ti sọ
1: ní sọ́ọ̀ lọ́yà kankan sẹ́gbà lọ́yà Temilade àbí presenter Temilade no doctor presenter Temilade
2: journalist
1: ẹ wá ẹjọ́ amọ̀ntà ṣe o ẹyìn aláǹkó wa anyway ó gbẹ̀sọ̀ kíni mọ bínà
2: tẹ́lòmíì
1: interior tí
2: ni èmi ó sì tún ṣe ìwádìí rẹ̀ síwájú torí mo rántí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo pe agbẹjọ́rò kan wá sórí ètò mi ìlúbìnrin mo wá ní pé ṣé kí n fi barista sí ó ní pé rárá pé kí n mọ̀ lò kódà bóyá ni gan náà ni màá wá pé pé ẹ̀ ń tẹ̀ sọ́jọ́
1: ni
2: torí wọn tí ìṣòfin yìí tí mo fi pè nígbà náà wá ní kò necessary kò ṣe kíni kò ń gbìyànjú láti sọ ṣùgbọ́n ẹ mọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú àwọn agbẹjọ́rò
1: ọgbẹ́sọ̀
2: gbọ́gbẹ́sọ̀ kò yé mi dáadáa.
1: Ok ọ̀rọ̀ ló kòmòrò wá ọ̀rọ̀ tí iléeṣẹ́ ààrẹ sọ sí Peter Obi wípé ṣé ó ní abracadabra kan tó fẹ́ ṣe ni pé yóò sì máa sọ̀rọ̀ bí ìgbà tó ní abracadabra kan ko dun oro yi e wa gbo ni sensenteli en to bi esi oro gan ni pato won ni olidije si ipo are ni orilede Nigeria latinu egbe oselu ti Nigeria Democratic Congress NDC iyan lodun 2027 ninu eto idibo gbogbogbo ti yo waye Peter Obi lo tin soro won ni oro to si so yi ni bi eto isiku ogunagbogbo baba enikan ti o na je oloselu koda latinu egbe oselu ti NDC nigba ti Obi ti o ma ba awon oniroyin soro lana ti se ojo jima nigba to ba mo kopa ni bi eto di eto isiku awon eyin ni ijoba bile ti onisa nipinle ti eboyin o soro wi pe lori ipade onicha onicha yo o sori ri kolo ogun masanu si aga masanu wa ni won ni o soro nipa ipale mo odun 2027 eto dibo si ipare ati ipale mo re obi ni igbagbo won ro sori awon omo orilede Nigeria o ki se lori ajo INEC pinpin pelu igbiyanju lati da abobo ibo won pelu lana bo ba ti to ati bo ti se ye nigba ti obi ti o ma soro oni ki se owo igbagbo won ki se lori ajo INEC o tori igbagbo won ro lori awon araalu awon nikan na si ni igbagbo won ro le lori ke se ajo INEC ajo INEC kan jabi awako ti ohun o wa oko lori oro eto dibo ini lori idaabobo eto dibo awon omo orilede Nigeria ni nbe ni owo won lati se ntoto ati eyi to ye o oni lowo lowo yi ta ba ni ka wo bi nkan ti se nlo oni eyin na wo awon ogo were awon omo orilede Nigeria gege bi obi ti soro wi pe ewo nilo abajade iwadi latodo ile ifowopamọ agbaye World Bank report lati mọ ti n bo ọmọ Nigeria finra deede awọn abulebule gbogbo o ni ise won osi ati ebi ọpa gba fọwọ mẹkẹ o ni lọwọlọwọ ba ti sọrọ yi wipe awọn ọmọ orilẹede Nigeria bi milionu lọna adọrin 70 million Nigerians ina ni n wa ninu ebi ọpa gba fọwọ mẹkẹ ti n ba wọn finra finfin o ni nilo akọle lati bi kan kaka to mo wi pe nkan ba wa fira Nigeria yi lolo yi ama mo ni igbagbo ibi ti awon omo orilede Nigeria ireti ohun o na ni awon to je ti alatako lori ntin bele yi ati dukoko mo ni intimidation and harassment lasiko eto dibo lori kini kikini o ba wa se kini oni ni temi o for me every Nigerian is already been harassed. Lati pase ebi ti n ba wa finra nile Nigeria. Oni sugba o. Ojo abo. Ina ni awon omo orilede Nigeria n duro de. Iyen na si ni. Oun fi ni gbagbo. Ipe gbagbo won o. Akata awon omo orilede Nigeria loro mo. Ki se lori ajo INEC o. Ama ibi an ba lo bayi. Ajo INEC o ni nkan kan lati se ju pe ko tele ibi omo Nigeria ti won ba lolo
2: ta iroyin eleyi o na ni o njade latodo eni ti se alakoso fun ohun amusagbara lorilede ye o ni wipe ko si igbese lati se afikun owo ina ba o gege bi awon ile ise akoroyin kan bi won se ngbe jade gege bi eni ti se alakoso fun eto ohun amusagbara lorilede yi Joseph Olasukanmi Tegbe gege bo se wi o won ni Tegbe na lo soro yo lasiko ipade awon ti oro kan nipa ti ina oba ati awon akoroyin ni ilu Eko ni ojo eti ibe gangan lo ti so di mimo wipe ipade ti won se ohun ati igbese eleyi ti awon gbe ni eka na na ni o je igbese tutun nipa akoyawo ati ilana gbangba lasata to fi ma ajo sise papo lati je ki eka na ki o le ba gboro si gege bi Joseph Tegbe se wi oni wipe ilakaka ijoba apapo orilede yi ohun na ni lati je ki agbega ko de ba eto inu oba lorilede Nigeria o gege bo ti se awon ohun to se pataki lati je sise o to si fi gbogbo nkan to ye ko wa ni ipo ko awon to ti fi won sibe o oni wipe awon aseyori re ati akole re ohun na ni yo si mo ye jade laipe yi
0: pé eléyìí tá a ti ẹ̀ ti ń rí díẹ̀ díẹ̀ o ò ní eléyìí náà ló sì wà ní ìbámu pẹ̀lú ètò àtúngbẹ́dìde ìrètí eléyìí tí ìṣèjọba yìí tí ó gbé lọ́wọ́ ó ní wípé mímú àtúntò débà ẹ̀ka náà kò túmọ̀ sí wípé àwọn ò tí ì mọ ṣe nǹkan kan o tàbí àwọn àṣeyọrí kan kò tí ì wáyé eléyìí náà ló túmọ̀ sí wípé mímọ ṣiṣẹ́ láti jẹ́ kí àwọn iṣẹ́ ọ̀hún àwọn iṣẹ́ rere náà kọ̀ ò kí ó fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa ó nítorí wípé àwọn àtúntò yìí ń kọ́ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ torí eléyìí tí ààrẹ bọ́lá ahmed tinubu tí ó ti ń gbéṣe ó ní àwọn ti bẹ̀rẹ̀ rẹ̀ o ó ní àwọn àtúntò náà sì ni láti rí dájú wípé gbogbo àwọn kùdìẹ̀kudiẹ àwọn àṣemáṣe eléyìí tó wà ní ẹ̀ka náà àwọn tún ṣe tí ẹ̀ka náà kó sì dúróore láti lè mọ ṣiṣẹ́ eléyìí tó yẹ kó máa ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní ohun tí àwọn ń ṣe ń kọ́ ó hàn kedere òun náà ni láti jẹ́ kí iná ọba kí ó wà fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tó sì jẹ́ wípé kò ní máa sí ìdákúrekú iná ọba kò ní máa sí wípé ẹ̀rọ kìíní kan ó tún ti dẹnu kọlẹ̀ o àti láti rí wípé ẹ̀ka okoòwò ibẹ̀ ó fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa kí àwọn tí wọ́n sì ń dókoòwò ní ẹ̀ka náà kí wọ́n lè ní ìdánilójú wípé ibi táwọn dókoòwò sí yìí owó àwọn ò ní wọgbó ó ní àwọn fẹ́ rí dájú wípé iná ọba náà ni ó di eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà yóò mọ mú yan gan tí ó sì tún jẹ́ ohun kan tí ó jẹ́ àgbélárugẹ fún orílẹ̀-èdè nàìjíríà tí kìí ṣe eléyìí tí ó mọ ṣe ìdíwọ́ fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé wa gẹ́gẹ́ bí tẹ́gbẹ́ ṣe wí ó ní wípé ààrẹ bọ́lá ahmed tinubu náà ló sì ti ṣe àfihàn àwọn ìgbésẹ̀ eléyìí tó ní agbára gidigidi gan ní ẹ̀ka yìí o láti mú àtúntò débà látìgbà tí ó ti jẹ́ kí òmìnira kí ó débà ẹ̀ka náà pàápàá jùlọ nípa ti okoòwò rẹ̀ ó ní pé ìṣèjọba yìí náà ló sì ní àgbọ́yé dáadáa láì ṣe wípé à ń fi nǹkan bo nǹkan lójú wípé kò sí orílẹ̀-èdè eléyìí tí ètò okoòwò rẹ̀ yóò dúró gẹ́gẹ́ bí ò bá ṣe wípé ó ní iná ọba eléyìí tó lè kára lé lákòótán ó ní wípé kò wá sí ìgbésẹ̀ kankan o tàbí ètò kankan o tàbí à ń ṣẹ́jú sí èèyàn kankan wípé ó ṣeé ṣe o kí wọ́n ṣe àfikún owó iná ọba ní orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí àwọn kan ni wọ́n ṣe ń sọ káàkiri ó ní ẹjẹ́ ká wò ó látara wípé kí wọ́n fún gbogbo ilé ní mítà ó nírú ìgbésẹ̀ báyìí ńkọ́ òun náà ni wọ́n gbé láti fi rí dájú wípé àwọn tí wọ́n jẹ́ oníbàárà àwọn tó ń lo iná ọba yìí náà ni wọ́n ń rí lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ tí ó sì hàn sí wọn kedere wípé iná tá a lò iná tá a rà òun la lò kò sí wípé à ń fi nǹkan bu ẹnìkan lójú láti pàṣẹ léyìí ńkọ́ olúkálùkù yóò ní ìdánilójú wípé nǹkan tí mo sanwó fún òun náà ni wọ́n tà fún mi kò ní sí awúrúju kankan nínú ọbẹ̀ ṣùgbọ́n wọn ní ẹ mọ́ fòyà ẹ mọ́ ṣe wàhálà ẹ mọ́ káyọ̀ òkè kò sí wípé wọ́n fẹ́ fi owó
1: bẹ́ẹ̀ yẹn ọba tiẹ̀ parọ́ ló kù nífẹ̀lẹ́ lẹ́ wa yìí ó ti mú yẹ́ẹ̀sì fún iná mọ̀nàmọ́ná o
0: èmi
1: tó ń béèrè wípé ṣé kì í ṣe wípé
0: wọ́n tiẹ̀ wá mú ti àlọ́wọ́
1: wọ́n mú lọ àní ilé ìjọba tiẹ̀ pa láàrin ọgbọ̀n ìṣẹ́jú ti dé padà
0: ọgbọ̀n ọdọ tí wàá ìṣẹ́jú mẹ́ta ni alẹ́ àná tó ń mú lọ
1: mo tó ń béèrè wípé ẹ dákun ṣé mo sì wá nàìjíríà yìí
0: alẹ́ àná tó ń mú lọ ọ̀pọ̀ àwọn ọmọ ti ń wà nílé n bá ní wọn ti múná ó sì ní nǹkan kan tá a fẹ́ ṣe tá a fẹ́ lóná àwọn ọmọ ọkùnrin bá ní ẹ má wọrí 5 minutes ló bá gba àgbo ní bánkà àfi pẹ́ ní ìjọba àdé padà ó ní
1: àìtóòdì
0: ìṣẹ́jú mẹ́ta.
1: ayayayaya
0: olóṣèlú tí wọ́n á dé abá yìí
1: ó ọlọ́run ó jà á lè mọ dúpẹ́ délẹ̀ iná mọ̀nàmọ́ná wa yóò dúró re pàápàá o ní ti wá ń fẹ́lẹ̀lẹ̀ yìí o ó ti bó yẹ sí.
0: tí fẹ́lẹ̀lẹ̀ báyìí sí ẹ̀fí lè mọ sọ pé náà ń bẹ
1: ẹwà ẹjọ́ torí ọlọ́run ẹ mọ̀ fẹ́nu gbé iná mọ̀nàmọ́ná wa lọ yóò rọrùn fún wa láṣẹ lọ́wọ́ ọlọ́run ẹyin ẹ já fàsìkò yìí kí ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ darapọ̀ pẹ̀lú wa lójú òpó ayélujára wa alhaji àjùmọ̀ adékúnlé wọn kí wa kú ojúmọ́ ẹ káàárọ̀ ńbẹ adéwùmí kazeem àwọn náà wọlé o emafoji peter akànbí ọlárẹwájú ọlálékè olùtọyìn dayo ọlọ́run tóbi queen gold àwọn náà kí wa ìṣọ̀lá accurate ajibola ẹ̀ṣẹ̀hun aj jamiu jamlad ẹ̀ṣẹ̀hun gan púpọ̀ púpọ̀ ìdọ́họ̀ nansoro la to nje e o ko yin yo ni yo emi leyin ara omo joda di afis bi odun e seun gan pupo ara ni yaya seun oladi pupo otun ni la lupa agbabiaka ogbe ni odeyemi omo kure alaba yusuf olamiki omo bile eh latapata gangan badan gbamu gbamu jigi jigi eku gbadun oloye olusegun ayankola yi na seun jaye ola abdurrauf akin akinboye aki eyin mustafa adeyemi kabiru eh akiyin gan pupo pupo gbogbo yin pata la mo riri yin o e seun eyin e ja wa fele ka fi ko nle loro yi teyin na ke le ba wa da ke le ba wa tele lapa be ai eni ti se giwa gba fun ajo ti ri si oro eto danwo sile eko giga ni orilede Nigeria yen outgoing registrar fun joint admission and matriculation board ojogbon shark oloyede lo ti soro wipe mo dupe lodo Olorun mo ru layo mo so layo fo didi odun mewa ni agbanrin aka le ise ajo ti jamb won ni ko si ba ti se rin ti ori oni ma mi oni pelu bi ohun ti nso kale yi to si nfa ituko ajo jambu le ojogbon segun aina lowo lana ojo jima ti se ti lana ojo jima ni lu abuja oni fun odidi odun mewa gbako anfani leleyi fun ohun lati pada si yara ikoko ibi ti ohun ti bere igbesi aye ohun gangan gege bi oluko ohun o tun pada si ara eko o ti ohun o tun ma sise oluko ohun lo be ni eyi o tun fun ohun lanfani pada lati sumo olohun ohun daada spiritual life ohun eyan oni wa lagban bi to ohun wa yi ki o ma yegin lapa bi kan tabi mi oro to deep ni won ni eyan oni wa lori bi ti ohun wa yi kori o ma mi bi o ti eju won babele nja lo oni sugbon pele leyi bo n ba tin pada si ara ima ko awon oluko awon akeko be na ni o tu fun lanfani si lati tubo tepele mo isumo olohun ohun daada atawon kan ti ohun o le mo deba bobadi ni ojo la won ni gege bi an ti se wo sakun re won na ni ti se vice chancellor tele fun ile eko giga facility ti ilu Ilorin universities of Ilorin lo so ibi ti oro o tun padaka leyin ti ohun tin kuro lori aga gege bi oludari agba fun ajo ti jamb nele yi won ni bayo yara ibi to won ti mo ko awon akeko lo won pada si ohun si tun pada si akata isumo Olorun gbagbagba ati awon nkan to ro mo esin ohun lo won o tun gbe dani dada si waju si adupe o akiyin gan pupo pelu awon atunse lolokan ojo kan ti o lanfani ati waye lati akata Ishak olo ojogbon Ishak oloyede eni ti se giwa ajo alaga yanyan registrar fun ajo jamb to kuro lori ipo bayi ibi lati ma wale lori ti fun te doro yin fun ti owuro yi lase lowo Olorun owuro la na ni akotun yo tun ma je sugbon ni kete ta ba tin didi bayi Edmund Obilo le lanfani o latun ti ba pade lori eto state affairs ago mokanla si ago kan ipade bi odun adewole Mr. Double A bakan na to ba di ni ago meji asale oni temilade aloko le ba pade lori eto kibadan la ago meje lasale oni titi oro la abojo aje Monday temi ati yin ta tujo lanfani ati pade kunle omo ani fowo se na loruko temi ojulowa ni ikai presenter yin na ni ana Olorun ati ifokanbale ti o legbe to fi ma abo e to ni paje urin lo iseda yo ma dabo wa o lemi ati lojo gbogbo
2: ase eje ka pade lale gege bi ani fowo se se wi lori eto kibadan wa loni a lo si oko iranti lati fi bo like eyin fun baba wa agba ojogbon ayo bangbose eleyi ti won dagbere faye ni ojo 25 osu keje odun 2026 inu mi dun pe mo lanfani lati gba oro sile lenu won ko to di bi pe won dagbere faye bakan na mo fi asiko mo fi ke omo mi oku ayajo bi ati eni ti eledumare jin ki fun mi gege bi iya nigbati iya mi kuro laye Arabere Mary Elebute, you know I love you now. That's my mama. Happy birthday. Mommy, we love you so much.
1: Iba, Iba, no joke,
2: Connie. My shay, lady.
1: How about you add the mic? Hello, Melanie Dudu.
2: Mata Junior.
1: Yeah, fuck a while. Mommy loves you.
2: Thank you.
1: Oh, yeah. That woman did the mic. I could see your lag, brother.

0: PLC Beyond Buildings.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: méjì káṣíẹ̀. Káṣíẹ̀ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ̀ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì káṣíẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káṣíẹ̀. Ṣó ti káṣíẹ̀? Mo ti káṣíẹ̀.
2: Splash FM 105.5.
3: State Affairs with Edmond Obilo is live.

0: ṣe. Ká ṣe olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn múke wé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tá ayò kan gba àǹfààní 5 Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì Káṣíẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa.

0: So lọjọ Saturday to kọjá yìí o ni ẹyin orokide fun ti ironilagbara ta tin soro lati bi ọsẹ bi melo kan wipe a seto ironilagbara fawọn eyan lọjọ Saturday yìí ni la jise tọlọrun ran wa o fun awọn eyan ti ọlọrun ran wa si lati ro awọn eyan bi mẹtala ni agbara okowo kekeke bi ẹgbẹ̀rún 50 fẹni kọkan ati idile bi 25 ni la si gbe ounjẹ fun ti won fi apo di lọle enji oru leri enji o si mejika ati bẹ́ẹ̀ lọ o kuro ni teyan ma fadani omi kekeke leyan ma re la se gbogbo ogo fọlọrun awọn eyan sadua fun baba olore Minnesota ati Dr. Ibrahim Olarewaju Adiboye ọmọ iye Eleja to na se agbateru awọn eyan mẹta ta fi kun awọn ta empower ti a fi pe 13 lagbara lọwọ Eledua Abayo Banjaye ti gba banjegba ibi tẹ ti mu wa gba na ni wọbẹ o lagbara Ọlọrun eyin ti e si lanfani ati jẹ ori ofẹ na to ki Ọlọrun ko jẹ ki ori ofẹ na ko ma bi si ko si ma pọ si lọwọ yin o lagbara lọwọ Eledua eyin lo si den ti o le ma fun yan lagbara Ọlọrun bakan na eyin tẹ apply sugbọn ti kini ọwọn ododo yin e ma binu tori wipe bangeli ti ma ru mi leti ro be sada ba ti de e ma kọkọ debẹ ni o kọkọ gba wosan eni to ba tun ku na o tun ma duro de igba ti o tuntun ru ni ko na le ba tete bo be lagbara lowo eledua npo ba tasiko to lo ba kokko yo kan yo pada kan eyin na sugbon lagbara olohun olohun o da kaluku wa lohun a si le da aye gbe laye ara wa lai sese ma woju elomi lagbara lowo eledua o ya e ja gbo irimo je mi so to lo ba ri ojo keyan na ori o bosun owo re amulele ba n gbe oro dupe lati odo awon eyan ti I empower ti won si fi emi imore han si olohun ati awon eyan to lo nlo e je kan ara le ogbo e lembe e ku kale
1: láti bọ̀lẹ̀ ẹjọ́ ọmọ
2: ẹjọ́ àwọ̀ yìí
1: iṣẹ́ kílẹ̀ ṣe
2: yẹ kí ní ìjábì ni mo bá wa
1: iṣẹ́ kílẹ̀
3: ṣe yẹ kí ní ìjà ìrù ṣe
2: ó ń ta àìwúndì ráìsì tà ní àǹbá dìsí láìlọ̀ tó ló ní blakoma
1: àǹpamẹ́dì lọ fún mímọ̀
2: owó
3: ìlú
2: 50,000
1: ẹ bá sọ̀rọ̀ fún ọmọ ẹ̀rẹ́ lẹ́jọ́
2: orúkọ jésù agbára ẹjẹ jésù olú ọlọ́run ẹ̀mí ọba tó nípa àti agbára dúpẹ́ aláyà yàn lógo a gbàdúrà fún ọmọ ẹlẹ́ja tó fún wa ní ẹ̀pàmẹ́ǹtì olúwa kó darapọ̀ mọ́ wọn àtàwọn àtìlẹ́ wọn olúwa kó darapọ̀ mọ́ wọn wọn má ṣìrìn kán má ṣìjẹ kán má ṣìmù kán má ṣìlẹ̀tẹ̀ ṣẹ̀ntẹ̀lẹ̀ wọn kó má bàráyé ní tọmọtọmọ tayataya àdúrà wọn gbà orúkọ jésù olúwa wa.
1: Iṣẹ́ kí lè ṣe?
4: Sọpáàtì ni mo wà ní tí ń tajà.
1: Sọpáàtì rẹ̀ tí ń tajà.
4: Bẹ́ẹ̀ni.
1: Èló ni ẹ̀pọ̀rọ̀mẹ́ntì jọ fún.
4: Mo ní bí 2,000 naira.
1: 2,000.
4: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀lọ́ àṣàdúrà fún.
4: Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀nà ibi Ibrahim ọmọ Ìyẹlẹ́ja pẹ̀lú ògbó náà iwájúwájú máa lọ ọ̀làwọ̀n ní wálẹ̀ o. Ní tí wọ́n fọkàn kùn bẹ́ẹ̀ bí àfojúsùn wọn ọlọ́ba Adúmọ̀débẹ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ gara náà fún àǹfààní tó tilẹ̀ fún wa. Torí tí wọ́n bá fi àǹfààní yẹn lẹ̀ ní oṣù Èkó rẹ̀ mọ́ wáyé nítorí ìdí èyí ọwọ́ wọn ò gbẹ̀tọ́ wọn o ò ní wálẹ̀ lágbára ọlọ́run ilé iṣẹ́ foundation wọn ọlọ́run jọ́kọ́ bàjẹ́ ọ̀làlárúlà ọ̀làkùwátà ìlàlúlàlúlà.
5: Mo wá láti Àjíá. Tailoring ni wọ́n ṣe wọ́n á ta tailoring materials.
1: Ṣé empowerment owó ṣe fún yàrá oúnjẹ?
5: Empowerment owó ni o. 50,000. Adúpẹ́ lọ́wọ́ ọmọ ìyá Ẹlẹ́já. Ọlọ́run mọ̀ gbé wọn lọ sókè o. Lágbára Ọlọ́run èròǹgbà wọn Ọlọ́run ó di odi múmú sẹ o. Adúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe wa dẹ̀ dúpẹ́ lọ́wọ́ foundation. WA foundation Ọlọ́run mọ̀ tẹ̀ wọ́n síwájú o. Gbogbo àwọn ikọ̀ wọn pátápátá Ọlọ́run mọ̀ fún wọn lókun àtágbára o. Wọ́n fòlókè ni wọ́n rìn lẹ́ni àbọ̀ Ọlọ́run ó dájú lórí wọn. Lórúkọ Jésù Kristì Olúwa wa. God bless you.
6: Do not say thank you but say God bless you. God bless you real good. Amen.
1: Láti bí olórí wá fún ẹ̀fọ́mẹ́ntì.
7: Láti olóúnjẹ.
1: Iṣẹ́ kí ló ń ṣe?
7: Fẹ́lọ̀.
1: Fẹ́lọ̀. Mo rọ́ mẹ́jẹ ló wọ́n ṣe fún yín.
7: 50,000.
1: Ẹ ṣàdúrà fún ẹni tó gbé owó náà.
7: Orúkọ jẹ́ sọ wọn wọn máa rò kí iléeṣẹ́ àwọn oníjó náà wọn ní rẹ́yìn.
1: Àbẹ̀dà ń kọ ilé àdúgbò ti wá.
8: Àtolómi Akẹ́dẹ̀mí.
1: Iṣẹ́ wo lẹ ṣe?
8: Èdú ni mò ń tà.
1: Ẹ̀fà mẹ́jọ ló ń sọ pé.
8: 50,000.
1: Ẹ ṣàdúrà ní sókè fẹ́ntì ó sẹ́yìn.
8: Lórúkọ Jésù ọ̀nà máa là fún wọn.
9: Láti Spembo Sango
1: Street.
9: E-address ni mi ń wọlé tí tàbí àṣẹ. Wọ́n fún mi lówó láti fi bu gbé ọjà mi sókè. Mo ní lórúkọ Jésù owó ni wọ́n wọn àgbàánú ò ní wọnú owó wọn wọ́n á máa rí ṣe o.
10: Atari mo ń tà ma. Atari mo ń tà.
1: Láti bulẹ̀ tí wọ́n ní mo sọ.
10: Bẹ́ẹ̀ rẹ̀ ní mo tí wọ́n.
1: Àbáwọ̀ èdè ni mo ṣe fún
10: yín. Iṣẹ́ yóò ní bàjẹ́ o. Ibi kan ti fún wa kò ní tán bẹ́ẹ̀ o. Kò ní tó náà wọ́n ṣe ojú pẹ́ta o.
11: Láti obìnrin láti òkè gáàsì
12: $50,000
11: ọlọ́run máa gbá gbórí wọn lórí sókè
12: $50,000
13: inú mi dùn mo sì súré fún ilé iṣẹ́ náà pélé iṣẹ́ náà máa gbòòrò sí ni o
14: ọwọ́ àwọn ọmọ òkè
13: abo olóore tó gbóná sílẹ̀ ọwọ́ àwọn ọmọ òkè sí o ìrẹ́rẹ́ àwọn ọmọ ọmọ òdè
14: kìí ká láti ìbúrẹ́ lọ́mọ
15: mi. Láti sọ mi
14: iṣẹ́ òlẹ̀ ṣe mà
15: iṣẹ́ dán wọ́n tún wá àbíká
14: kí ni wọ́n ṣe fún yín mà
15: wọ́n fún wa ní oúnjẹ
14: ẹgbàdúrà
15: wọn fún wa lórúkọ jésù àpòwọn ò ní gbẹ wájú lọ́wọ́ wọn mọ lọ
13: gbogbo làdúrà
14: olóògbé
13: àǹtí wọn tá ń jẹ ni wọn fún wa lóúnjẹ gbogbo nípa àwọn náà ilé iṣẹ́ wọn ò ní jóná kẹ́ wọn mọ lọ
15: ilé iṣẹ́ wọn ò ní jóná o agbáralọ́wọ́ ọlọ́run yìí tọ́lọ́ jẹ́ o látọlùwò
14: ilé
15: iṣẹ́ wọn láìsí àtẹ̀wà lórúkọ jésù orísun yóò ní jọba yóò ní mú yín o làgbébí ò ní pa yín o láti sọ́yọ̀ láti wá o wọ́n ṣe àdúpẹ́ o trade ni o rìtáyà ni mí o wàrà fáná o mọ̀ ń ká náà lé ìyà òkè òkè lọ́wọ́ wọn mọ̀ lọ́wọ́ ni.
16: I'm very grateful o we appreciate
14: it.
16: They have given us food.
14: Okay,
16: the Lord will bless him o his hand will never go dry.
14: Thank you. Láti bọ̀ mọ́mí wa.
16: I work in the bank. I came for my dad. God bless the person.
14: Thank you.
15: Arúmọ̀lára mi bá mi sí wa.
14: Iṣẹ́ wo lẹ ṣe
15: máa? Atẹnumọ̀ tá a mọ̀.
14: Empowerment wọn ṣe fún ìmọ̀.
15: Oúnjẹ.
14: Ẹgbẹ̀rún ọ̀fẹ́ tó fún ìrìnàṣílẹ̀.
15: Ọwọ́ mọ̀ rò kí n máa
14: ṣe lọ́mọ̀.
16: Láti yẹ mẹ́tọ́ aláàdọ́.
14: Iṣẹ́ wo lẹ ṣe fún ìmọ̀.
16: Promission ni mò ń ta.
14: Empowerment wọn ṣe fún
16: ìmọ̀. Oúnjẹ náà fún wa. Ẹjẹ ẹni òní tọwọ́ wọn ọwọ́ wọn mọ̀ lókè bí ènìyàn pa àwọn náà.
15: Olómi ni mo tú wá. Àwọn olóko olókòwò ni mí. Oúnjẹ ni ebi ò ní pa wọ́n àwọn náà ra àánú gbà. Ọjọ́ bẹ́ẹ̀ lọ ó pọ̀ o. Ọlá tí wọn náà mọ̀ pọ̀ o lágbára lọ́wọ́ Ọlọ́run wọn ní ṣaláìní Ọlọ́run wà pẹ̀lú wọn.
16: Láti challenge.
14: Iṣẹ́ wo lẹ ṣe máa?
16: Fashion designer.
14: Ẹ gbàdúrà fẹ́ tó fún ọ.
16: Ọlá wọ́n fún wa lóúnjẹ. Ọlá máa bùkún wa. Ọlá àṣà wa náà lẹ́yìn.
14: Àmì láti bọ̀.
16: Látọ̀rẹ́ méjì.
14: Iṣẹ́ wo lẹ ṣe máa?
16: Mo ń tajà ni.
14: Ẹ gbàdúrà fẹ́ fún yín máa.
16: Wọ́n fún wa lóúnjẹ ni o. Ọwọ́ wọn máa rò òkè o. Mo ní ṣaláìní láì.
14: Àmì o láti bọ̀ mọ́mí wa.
16: Gbódìjà.
14: Iṣẹ́ wo lẹ ṣe máa?
16: Oko wọ.
14: Mo ń ṣe fún yín máa.
16: Wọ́n fún wa lóúnjẹ.
14: Ẹ gbàdúrà fẹ́ tó gbóná lẹ́yìn.
16: Ọlá máa bùkún wa.
17: Láti ajé bọ̀
14: ní
17: fashion designer àhọ́lá máa ràn wọ́n náà lọ́wọ́ ẹbí òní pa
14: àdúrà. Àmì ooo, mọ́mí ẹ̀ gọ́rùn-ún mà.
17: Ẹ ṣe gan. Ọlá àbúlẹ̀ṣẹ̀ ni.
14: Àmì ooo, láti bọ̀ mọ́mí wa.
15: Láti ìdírò ko ọ̀rẹ́ méjì. Oúnjẹ ni mò ń tà. Ọlá wọ́n ṣe nǹkan tó jọ wá lójú torí pé kí ni ẹbí òní pa àwọn náà. Wọ́n fẹ́ kébí pa ẹbí òní pa wọn.
14: Láti bọ̀ ọ̀rẹ́ wa.
18: láti àpẹtẹ.
14: Iṣẹ́ kí ni wọ́n ṣe fún yín fún empowerment?
18: Wọ́n gbé ráìsì àti
14: ẹ̀rọ
18: àti kíní fún wọn.
14: Ṣégúngò kan àbí ni wọ́n fún yín?
18: Pọ̀ gan, ó pọ̀ gan, ó pọ̀ gan.
14: Ẹ gbàdúrà fún ẹni tó gbé owó náà lẹ́wọ̀.
18: Ẹ tó fún wa lówó.
14: Àbólórí
18: Minnesota. Àbólórí Minnesota. Àpò wọn ò ní gbẹ, ọwọ́ wọn lò. Ẹ gbàdúrà fún ẹni tó gbé owó náà lẹ́wọ̀. Lọ́bí Foundation kì

0: ẹ mọ gbọ ṣé okunrade ti a wa sọ ṣé ó dìbò
1: yìí ẹni sùúrù ẹni sùúrù agolóye ló fi ń ṣe acting chairman.
0: Yes.
1: Agolóye náà ló ti fò okunrade ṣe acting nígbà tó tún pé ẹyin ti fẹ́ ṣe congress.
0: Okay, okay, okay, you are not talking.
1: Ẹni sùúrù.
0: Okay, you are not talking. Ẹni sùúrù.
1: Ẹyin fẹ́ ṣe congress tó máa consolidate yín as the potential chairman.
0: Yes.
1: Kí ni mo pe tó bá ti
0: authentic.
1: So ṣùgbọ́n ìbò yẹn ò lọ.
0: Yes.
1: Kò yẹ yín nì sìn, ó dàrú.
0: Yes.
1: Wọ́n sì ní ẹ lọ gbé wọn, ẹ sì gbé wọn. So with that, ìyẹn ti cancel báwọn. Wọ́n wá ní nígbà tó ti kọ̀ tó ti gbé wọn o. Ìjọba tiẹ̀ ti kú òmùbẹ́ nígbà lájẹ́ pé ìyìn lè darí ìrẹ́nu ìlé fọ́ nítorí kò tẹ̀lé. Ẹni tí màá bá sì fi sípò yóò jẹ́ tí mo lè bá sọ̀ tí ó gbọ́.
0: Okay.
1: Torí ìdí èyí jẹ́ ń bó kunlade tí mo lè bá sọ̀rọ̀ kọ̀ gbọ́ kí n gbé ibẹ̀ ìwọ́ kú òmùbẹ́. Àwọn náà wọ́n sì sọ kékeré mọ́ ṣe acting lọ nígbà tí jẹ́ pé àṣẹ tó dẹ̀ pa fún yín ó dẹ̀ múlẹ̀ láti jẹ́ acting. Ìyìn tó wá pa fún kunlade ò sí ní múlẹ̀ bóun ti ń ṣe jẹ́.
0: Ẹ ṣeun, èmi ò sọ pé kò múlẹ̀.
1: So
0: nítorí pé nígbà tí a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gangan. Mo ní Sherman Oyo State lónà nígbà yẹn. Mo ní bọ̀ kò tó láti pé rẹ̀ ní Sherman Fẹ́mi. Because anybody tó bá máa pé rẹ̀ ní Sherman must be elected.
1: Ah, sẹ́yìn wà elected nígbà tẹ́ni dẹ́tí àmàlọ́ ńdà gùnlóye.
0: I'm an acting chairman, right, no problem.
1: Well, so he was also an acting chairman then.
0: Okay, he was also an acting chairman, Eshengon.
1: Yes.
0: Now he's an acting chairman from 2022
1: okay.
0: down to 2026. Good. Let's take it as a point.
1: Àbí lẹ́yìn ti ìdìbò lẹ́yìn ìgbà náà ni?
0: No.
1: So báwo lè sọ ẹ́ dẹ́tí àmà dísìn?
0: No. I'm current chairman as of today.
1: Sẹ́yìn ti ìdìbò ni?
0: Bẹ́ẹ̀ni àti ìdìbò.
1: Ok, faction yin, ẹ ti da faction ti yin lẹ, ẹ ti gbagbe awọn agunloye side,
0: ẹ ti ya gba. Ẹ fi ara balẹ̀ kí ẹ gbọ́ dada. Ní 2022 ti a wa lọ fún convention yìí, ṣé mo sọ pé o dẹ yẹ sí ẹṣin, o dẹ yẹ sí Chief Gbenga Curtis, ló fi mú èmi àṣà láti. Nínú ẹ̀ náà ni a lọ ṣe NEC, National Executive Committee Meeting. Now, NEC yẹn ni a ti wa gbé yan, wọ́n fẹ́ jọ agunloye. Èmi ìdòwú yìí ni ò jẹ́ kí wọ́n yọ agunlóye. Aago kan òru ni mo pe agunlóye pé kó máa bọ̀ wá sí ìpéjọpọ̀ àwa chairman. Ìpè wọn ti plan láti yọ. Bí ọjọ́ orí agunlóye ṣe tó, ó dọ̀bálẹ̀ níwájú tó dọ̀bálẹ̀ bẹ gbogbo ẹjọ́ ẹ má bínú.
1: Mo fẹ́ bèrè ìbéèrè kan.
0: Ẹjọ́ ẹ má bínú. Èló wá bí pé Gaban tó jẹ́ secretary ńgbà yẹn. Wọ́n wá sọ pé Gaban máa fi ṣe national chairman. Agunlóye wa bẹ̀bẹ̀ pé òkè kan jọ kan jẹ́ kó jẹ́ secretary. So agunlóye ti wá di secretary láti 2022. From the chairman down to the secretary. Now, like 2022, yeah, ni agunlóye ti jẹ secretary ti Gaban ti jẹ chairman.
1: Nígbà tẹ jẹ acting chairman ní 2021 àbí
0: 2022.
1: Ta ni ibo nílé ẹgbẹ́ yín wà ngbà náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́?
0: Òkè Àdó. Yes.
1: Bó ilé ẹgbẹ́ ṣe wá dé Bódìjà?
0: Nígbà tí Michael Tode. Ara kan tó fà jà wá gan ni. Owó àkọ́kọ́ tí ó kọ́ lọ gbà lọ́wọ́ ẹni tí ó gbowó sílẹ̀ fún wa pé ká lọ fi gba ilé ẹgbẹ́.
1: Ẹyọ.
0: Tí ò lè jẹ́ kí sẹ́kítìmọ̀ ìjà tí òun Michael wa ń gbé agunlóye lẹ́yìn tó ń bá Gaban jà ní Abuja. Ìjà yẹn ló yẹ kó ti ṣẹlẹ̀ láàrin mi àti Michael.
1: So Michael Okunlade ń lo ya ilé ẹgbẹ́ mi lọ sí Ààrẹ Avenue.
0: Bẹ́ẹ̀ni olólọ́gba ilé ẹgbẹ́ tiẹ̀.
1: Òkè Àdó lẹ́kùn lẹ́ ti wà tẹ́lẹ̀.
0: Òkè Àdó ní ọ́fíìsì wa wà.
1: Kábíyèsí Lídùmarè.
0: Òkè Àdó ní ọ́fíìsì wa wà.
1: Sẹ́yìn náà
0: ṣe tẹ̀lé as a secretary.
1: Kí ló dé tó wá fún kàdà sókè Àdó nígbò tún yá.
0: Ẹ ṣeun gẹrẹ.
1: Ah, ìtàn yóò lè parí lónìí. Ọmọ Nàìjíríà ẹ má bínú ẹ rí nǹkan báyìí. Ìtàn SDP tá à ń bá bọ̀ yìí ẹ máa gbọ́ yòókù ń jọ́mẹ́jọ o, a kọ̀ntínú ń jọ́mẹ́jọ. Torí pé tẹ̀yìn a lè parí ẹ̀ lónìí. Ọmọ Nàìjíríà a lè parí ẹ̀ lónìí. Tó bá di jọ́mẹ́jọ, a fẹ́ kẹ́ bá gbé bàbá Àsánkì àbí kílẹ̀ kó kọ́ wọn.
0: Ṣé Gbenga Curtis wọn nílé lórí òfin láti wá mútu sọ fún yín.
1: Torí ẹ̀ tó ti di
0: ṣe pé di gan.
1: Ẹ̀jọ́ sí òdìṣe pé tó bá wà wà kanta yín ni ẹ̀jọ́ sí lójú gan náà.
0: Láti 2022 yẹn gangan ni àgbà ti dé. So wọn ò ní orí ọ̀fẹ́. Bọ̀tọ̀ bá ní orí ọ̀fẹ́ láti wá wọn kúkú wá. Ilé wọn ò jìnnà síbí.
1: Ó dà ṣùgbọ́n ju gbogbo ẹ lọ. Yóò wù mí torí mo rí pé PRO àwọn Okunlade Michael náà ti wà ń bí Ọlátúndé Adébáyọ̀ ṣùgbọ́n bá jẹ́bẹ̀jọ ẹ bá ń sọ fún alága yín Okunlade Michael kan máa bọ̀ ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ parí ìtàn tí mò ń bá bọ̀ ó ti lójú tù
0: báyìí. Kò jẹ́ nílé wá.
1: Kí ló dé?
0: Òun náà mọ̀ ọ́ now this letter.
1: Ọjọ́ ti lọ
0: nìyí. This is my own appointment letter original mo gbélé yín lọ́wọ́ yẹn.
1: Ta ló sàn yẹn lé?
0: Gaban now.
1: Alhaji Shehu Gaban.
0: O ni ṣẹlẹ ilé tí mo mú dání kébì gọ tó rí michael fúra rẹ ló ti kọkọ rí.
1: ewo tun lele
0: list ti o lo si
1: Seyi Musa Gaban
0: yes list ti o lo si INEC ni Abuja ki to fi oju mi ri
1: April 2026 gege bi awon alagegbe ni gogo state abi
0: yes
1: o koyo so for your state
0: list gogo alagegbe ni
1: oruko ti ni Eludumare
0: ni Oyo state
1: eh Okunade Michaeli eh wa so yeto njo mejo mo ran yin si won eh PRO Olatunde Adebayo e so fun o eh ni o wa njo mejo e jo ke ti de ka gbo kan lo to lu eyin la fi si de eto se gbo sa
0: yes sir
1: olo so adu next week lo eyin bo so owo ori amule ja da to mi nigba ta ba pada de eh Habib Idowu Balogun AIB won ti wa ninu gbangan ta wa en lembe e ku kale

0: doctor e kaabo pada lati oke lohun gbangbala satale ngbo lori kanis splash 105.5 fm ta letin bo sile fun balawo ladugo ofarele nle ibadan eyin alaga factional chairman sdp te gbo lenu wole kan gba tan bo won ni kan wa awon ati comrade lukman adebayo okeleye awon ni treasurer adeyinka awosanya ex officio ati mrs folake agbaje secretaria abi senatorial woman leader awon ti tele won wa nu eseun oju oniziwa o dijo mejo ta mo gbo abala se abala le keta ko laape ati bero todo michael okunlade atun se abala keji last week ati abala keta loni abala kerin o ga o season film lori oro sdp abala kerin njo mejo mo gba wo pe yun na la fi kadi nle tolorun ba ti ni kokunlade michael yo wa iyan be awogede ngbe ni bayi e ba nki Alhaji Habib Idowu Balogun AIB e kaabo sori eto isa
1: mo ki gbogbo omo Nigeria
0: e ba npe bo so e dakun Alhaji Habib Idowu Balogun ni oludije dupo ile asofin ipinle Oyo labi ase egbe oselu ADC Ibadan Southwest Constituency 2 Chala afi alewa
1: adupe fọlọrun
0: e ba nju Ibadan Southwest Constituency 2 ibo la gba wole ibo la ti jade mo fe mo boyo mo bile ni looto te isa awon ti mo ti lu ibo wale wa dide
1: iya lata gbokojo
0: ward
1: 7 niyan ogunpa ward 8 molete ward 9 ajanla ward 10 ososami ward 11 apata odo onu oloyole idishin reluwe ward 12
0: ka ke ba gbe okada dani te wa fe yipo se awon na te juwe won se le ba fo kada gba bi yo se gbo kada koja yin gbo kada gba bi e gba bi to kada le gba ni o e mo gba bi ti to kada o ti lo ko kana o oya e gbo kada ke fi yipo gugu word
1: gbogbo e lo ye mi patapata
0: o ye gbo kada ti wo 7 e gbo kada e je se para e je npe lati odikodi e gbo kada ti wo 12 te wa lo drop mi wo 7 ke si gba gugu word koja
1: e se olotu ta ba bere lati apata
0: ibe ni wo 12 abi
1: be ni
0: ka ka yin gbo kada bi joko leyin o ye mo gbe mi so
1: okay e gbe mi mo le gbo loyole mo le gba po mo le gbodu ona
0: okay
1: ja si akinyemi
0: that is what you know
1: that is was was 12 no she niyan
0: all right
1: then wa si ale ta ba gbo loyole wa si mobi
0: ha
1: o ti ye pada wa si kini ati n lo si ward 11
0: okay
1: jade wa si okeado ward 10 ta ba fe gba okeado ta ba fe gba molete ati wo ward 9 bayen
0: lati okeado le ka gba ka gbo mobi lati mo okeado le ka gba wo molete rogun ka wa se mo gba do wa
1: ona meji ni lati mobi ale ya ni bi lista ma lo sonu okeado ward 10 yen ale ma lo straight down ward 9 yen
0: e ja koko gba ward 10 ka to de ward 9
1: ale tin para seyin ni yen
0: okay oya
1: ta ba gba okeado ta ba fe pada si ward 10
0: okay
1: ta ba ti de junction okeado ale ya sonu UMC
0: pada
1: si ward 9 yen
0: all right
1: taba tu tan very bridge ona ogun pa ni ward 8
0: okay
1: lati ward 8 lo si agbokojo ward 7
0: a ni damu ba n play insert kan nibi ti ninu osun kerin nigba te wa lori eto mi eto joba abile e fe e kokko gbo die mu awon kan te so omo nigeria mo bo lori facebook o splash fm 105.5 ibadan o ya ba n tesi e ku kale
2: sibi le go apc le wa tele tele
3: e be wo n apc
2: ha Habib Idowu Balogun
3: apc ara bo ni mo
2: ti contest ni 2023
3: mo ni kilo nje apc e kilo nje apc mo ta so
2: e ti wole ti contest 2023
3: wonu wa lo le da gun machine ma kinde mo
2: e wonu awon wo
3: ninu awon to wa ninu ebe apc e wonu wa lo le da gun machine ma kinde mo
2: se ta ma do ta ma do dibo
3: mo do wa dibo ni igaga e wonu wa lo le mo gbogbo won pata won to kun gbogbo won patapata won se po to won tu eyo kun ni wa ju gun machine ma kinde
2: se ke se pe mo gbogbo mi le ke se aye bayi
3: no se bi n ta so fun won nigba yen niyan ani won ni mu minister adebayo
2: pe adelabu
3: pe won ni se gomina 2027 won ni won ni mu go center test tin kola wole for land
2: won okay voice note release in do ni to go viral
3: won ni
2: se so pe won gbodo lo wa neutral person to de pe ti o yato si test adelabu pe won gbodo mo kan awon meje
3: ni won ni fa won meje ni ticket no ni ki mori wa ki
2: kẹfọrọ lẹ
3: èmi ò dẹ kì í sí níbi tí yorùbá ti wà mo dẹ bìlí pé ilé onírọ ni ẹgbẹ apc ilé aláyọ ni pdp
2: kapisi lẹdùbà
3: bẹẹni.
4: ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu gbangba làṣà ta ṣàkátà pàrà làásìntọ́.
0: Ilé onírọ́ ni APC, ilé aláyọ̀ ni PDP. From PDP to APM. Kí ọ̀rọ̀ tẹ̀fí fi ilé aláyọ̀ lẹ̀.
1: Ilé aláyọ̀. Ibi tí mo wà náà ilé aláyọ̀ ni.
0: Ṣé ilé aláyọ̀ náà sì ni ibi àbó ti kan àbí kí ló tẹ̀ fi kúrò nbẹ̀ sáyọ̀ bẹ ti kan
1: ni. Ilé aláyọ̀ náà ni PDP, ilé aláyọ̀ ni APM, ilé aláyọ̀ ni APC, ilé aláyọ̀ ni ADC.
0: No, ẹ sọ pé ilé onírọ̀ ni APC o, ntẹ wí
1: mi. Ilé aláyọ̀ ni gbogbo wọn tó pé mo ní àwọn tó dá nínú ẹgbẹ́ APC.
0: Ṣé ẹ ti ń kọ́rọ̀ yín dẹ ni? April ẹ sọ April.
1: No, kò yí padà.
0: Ẹ sọ pé ẹni ilé onírọ̀ ni APC. Bá check out to play. Ṣé ẹ gbọ́ ni?
1: Láì tún play gbogbo tí mo sọ máa tún sọ fún
0: mi. Ẹ sọ pé ilé onírọ̀ ni APC, ilé aláyọ̀ ni PDP. That was your statement.
1: Bẹ́ẹ̀ ṣe wà nínú Flash FM yìí. Mo ní àwọn tí mo nífẹ̀ẹ́ dáadáa.
0: Okay.
1: Bẹ́ẹ̀ náà ni Lágelú. Àwọn kan wà tá tó pé a lè ó lè wà nínú Flash FM yìí. Kémi àti ẹ̀ máa kíra lásán tó bá fún mi lómi mo lè má gbomi lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹgbẹ́ ṣe wà.
0: Ìtumọ̀.
1: Tẹ́yìn bá fún mi lómi mo lè gbomi ọwọ́ yín tí màá dẹ̀ mú. Sọ pé ìgbàgbọ́ tí mo ní nínú yín. Ṣó ti yé. Pé a jọ wà nínú ẹgbẹ́ ìyẹn ò míì pé a ní ṣàìdásíra wa.
0: Ta ló ṣàìdásí yín nínú PDP?
1: Kò sẹ́ni tó ṣàìdásí mi.
0: Ta ló ṣàìdásí yín nínú APM?
1: Kò sẹ́ni tó ṣàìdásí mi.
0: Ṣé ilé aláyọ̀ yẹn ti di ilé ìbànújẹ́ ni?
1: Ilé aláyọ̀ náà ṣì ni.
0: Kí wọ́n tẹ̀ fi ilé aláyọ̀ lẹ̀?
1: Mo tẹ̀síwájú ni.
0: Ẹ tẹ̀síwájú ni.
1: Ilé aláyọ̀ ni gbogbo wọn. Mo tẹ̀síwájú ni. Mo tẹ̀síwájú ni.
0: Kí ló mú yín tẹ̀síwájú dé?
1: Èmi kọ́ ni mò ń jẹ́ Habib Ìdòwú Balógun.
0: Ta ló ń jẹ́ bẹ́ẹ̀?
1: Constituency 2 láti wọ 7-12 ń jẹ́ Habib Ìdòwú Balógun.
0: Ok.
1: Tó àwọn náà ń dìbò 5% ni gbogbo ọmọ ẹgbẹ́ àti APC àti APM àti PDP àti ADC 5% ni gbogbo wa. Aráàlú ló máa dìtámì ẹni tó máa ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Aráàlú ló máa dìtámì president. Tí omi bá pọ̀ jọ ka lọ, omi tó bá mọ ní ọ̀nà máa ń rí láti. Tí ìbò bá pọ̀ kò ṣeé yí. Aráàlú ló ń dìbò.
0: Ṣé kìí ṣe wípé àwọn èèyàn sọ wípé pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣẹnu pé èmi Habib Ìdòwú Balógun kankan pé ṣẹ̀tẹ̀ ni wọ́n lò láti gé yín léègé inú APM pé ṣẹ̀tẹ̀ wá gba tíkẹ́ẹ̀tì mọ́yìn lọ́wọ́ ṣẹ̀tẹ̀ pé ṣe bẹ́ẹ̀ lẹ̀ ní gbogbo ṣàgìsìgìsága kankan owó wà lẹ̀
1: ẹ̀sì tó mọ̀ yàn. Ẹ má jẹ́ kí n lọ sáìdì ibẹ̀ yẹn mi ò fẹ́ lọ bẹ̀ yẹn.
0: Kí ló tẹ̀ fẹ́ lọ
1: bẹ̀? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Habib Ìdòwú Balógun. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa African Democratic Congress ADC. Ẹgbẹ́ tí mo
0: wọ́n ní wọ́n bù yín ládẹ́ òṣèlú ní APM ni bí ìgbà tán bù yín ládẹ́ òṣèlú pé ìwọ hi lè bá rí pé ìsàn méjì ti court bẹ̀ẹ̀ ṣe sánú.
1: Mi ò fẹ́ sọ anything nípa yẹn. Èèyàn márùn-ún lè máa fa nǹkan ẹnìkan ló máa jámọ́ lọ́wọ́.
0: Ó wá jámọ́ sẹ̀tẹ̀ lọ́wọ́ mọ́ yín lọ́wọ́.
1: Tó bá jámọ́ lọ́wọ́ nínú primary general election wà ń bẹ̀ náà.
0: Ẹ̀yin mọ̀ ti wà lóṣèlú tipẹ́tipẹ́.
1: Kò dọ́
0: tẹ̀tí ń kọ̀ tẹ̀tí pẹ́ sẹ̀tẹ̀ tó sẹ̀tẹ̀ dé. Kọ̀mẹ́dì àṣẹ tẹ̀tẹ̀ tẹ̀lé àmọ́kọ̀ sẹ̀tẹ̀ tí bọ́sẹ̀ á tí ó máa káà tìbínú kọ́mẹ́dì owó tẹ̀tẹ̀ ní tẹ̀tẹ̀.
1: It doesn't matter.
0: Ìlú wa náà ìlú òṣèlú.
1: It doesn't matter. General election wà ń bẹ̀. Èmi kọ́ ni mò ń jáde.
0: Ṣé àwọn kan fi sẹ̀tẹ̀ báyìí wí ni ta lẹ́sẹ̀ nú APM tó fi sẹ̀tẹ̀ báyìí wí ta ni.
1: Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ADC. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹgbẹ́ tí mo ti fẹ́ dìbò.
0: Kọ́mọ̀ sí ti pẹ́ àti mo sọ kọ́mọ̀ ADC lọ́tún lásán pé bẹ́ẹ̀ sọ pa APC nù.
1: Mo dìbò ní 2019 máa ń gbàgbé nínú èmi ò ń ṣe àjòjì ní ADC. Ibẹ̀ ni mo ti dìbò ní 2019 tá a ṣe coalition tó gbé gọ́vnà Ṣèyí Mákindé wọlé. Ẹ má gbàgbé mo dìbò ní 2019 ẹ̀dẹ̀ interview mi níbí. 2 weeks to the election la ṣe coalition. If not because of coalition èmi ló yẹ kí n máa ṣe state honourable of Bẹ̀kọ́ kò sẹ́ni tó ní ìbò tí mo ní ní Ìbàdàn South West Ministry of Oyo State pẹ̀lú coalition èmi mo níbò tó pọ̀ jù nínú African Democratic Congress ADC. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹgbẹ́ wa kí ni ẹgbẹ́ wa ní fún ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ni mo ní fún àwọn ará Ìbàdàn South West Constituency 2 kí ni ẹgbẹ́ wa ní fún àwọn ọmọ Nàìjíríà ni kẹ́yẹ́ ká sọ̀rọ̀.
0: Kí n tó wá lọ sínú ẹgbẹ́ yín tí n bá ti rántí bẹ́ẹ̀ ti háìpù gómìnà Ṣèyí Mákindé àti Ṣèyí Mójúrò orí mi sì ń dìde pé àbí Ìbùdó Balógun.
1: Èèyàn mi dáadáa ni wọ́n.
0: Bámplẹ̀ ẹgbọ́.
5: Kì í ṣe inú òṣèlú ni n tí mò ń wá tí mo fẹ́ jẹ́ ìwọ̀n bá tí mo ní gbogbo ọpẹ́ tọ́lọ́run ni.
6: Ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí inú ẹgbẹ́ PDP lè wá wà báyìí?
5: Mo wà nù Ṣèyí Mákindé gọ́vnà Ṣèyí Mákindé lè ní í ṣe.
6: Bẹ́ẹ̀ lẹgbẹ́.
5: Mo ní ẹgbẹ́ ihun tó fi lè mú sí ń bọ̀ ní Ṣèyí Mákindé. Kò sí ń tán kò sí ibi tí Ṣèyí Mákindé lọ. Kò sí inú ẹgbẹ́ tó ń wà tí mo ní ilé wa ní 2027 I can assure you 100%.
4: Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ ni lẹ́nu.
5: Téèyàn bá wá ní irú ọ̀túnba Ṣèyí Joseph Amojo ní ẹ̀gbẹ́ tí gómìnà dá wà.
6: Téèyàn
5: wá ní irú ọ̀túnba Ṣèyí ní ẹ̀gbẹ́
3: asolowo otun ijoba yen ma lo quickly now
6: dan seye
3: ah oga for anybody oga komo se 1 billion and oh ni sukun wole o list o ni sukun wole o tun ba se ye yusuf abojo o sukun jade
6: e kemi ati desi lo ile igbadu
3: eni so ta ba ti to ka ba ni sunbe
6: e ri pe
3: eni sunbe
6: ah desi agbawo so lo ile o tun ba de yo
3: ni eni sukun wole o tun ba se ye yusuf abojo o sukun jade
6: eh sugbon ke se pe yo ajade ni tan yo rerin jade ni o ko ni sukun wole to ba ba nu mi obi o pa ma bo
3: rerin jade ni anywhere to ba ti se imakide ma lo lola julo ba n lo e si mo ba jo n lo ni e mo ni dada mi o suju meji
4: bangbala shata
3: won de ni offer bi ni owo kemi gba lowo won your loyalty should be 100% not 99.9 bi mo se loyal si governor se imakide be na ni mo loyal si otun ba se yusuf amobi o to jo ga mi patapata ni oyo 6 100% o sin ton le offer mi ti mo le gba so mi o ni
4: sakata para la seto
0: oro to ba dani abibido balogun se to gbele na
1: mo gbo
0: ah
1: o yato ki wa olo governor Seyi Makinde ki n se oga mi nikan oga gbugba wa ta wa ni ipinle Oyo ni number 1 citizen ko ba je eni to 80 to 90 governor Seyi Makinde is number 1 citizen
0: se wa n ko si se oga gbugba ara ko le na se ye
1: no
0: e so hype ti e na
1: no tin ba hype o tun ba se ye ko n shota won shota mi bayi na oga mi na si ni
0: 100%
1: oga mi na si
0: ki le wa ku camp won fun
1: no
0: enibi ti se iba lo le don lo pe loya
1: tin ba ku camp won emi na mo ni nkan ti mo fe se ni Ibadan da southwest mo ni awon ti mo fe soju ni constituency 2 iyen wa mi
0: pe fe kan re ki ogo yin
1: eh mi yen wa mi pe tin ba ku ninu egbe APM iyen wa mi ki ma ye kini kin de rank o kin de respect Olola Julo governor Seyi Makinde is my boss bi oloyi adegboyega taufik adegoke se je oga wa ton de je gubernatorial candidate
0: ni egbe oselu eji so taufik adegboyega le ton hype lo bayi
1: no inu egbe ti mo wa mi o kin se ipin gugun ti mo nso fun yin e lo se investigation dada
0: sibe so ko eko lodo seye nju ni ni ele komi ati bo investment lodo seye emi ati bo sun la wa duty by nisin se wa ko lodo oloye taufik adegboyega bayi
1: let me tell you the truth of the matter eyin oniroyin n ti o ye ke ma ti o ye ke ma san le ma san
0: kilode
1: mo le ma se egbe won otun ba se yi o n shota mi mo le ma se egbe won governor Seyi Makinde o n shota mi mo le ma se egbe APC awon to je eyan gidi lowo barrister lowo bi se san won n shota mi Shafadiyan Ali senator Shafadiyan Ali won n shota mi egbe o pa wa po ni egbe ti mo wa o ni ma campaign fun ni ma san ti won ni ti won fe se fun araalu gbogun won si ma wa sori afefe but eni ti egbe ti n ba sise n gbodo campaign fun which is African Democratic Congress
0: ko wa ni da ti mi n ba mu awon oro yi wa torori eto mi le ti so nigba yen so mo koko mu wa na kele ba mo pe n gbagbe o ni se wa ja so n te gba wa gangan o se fe so n te interest n be bayi ni n ta ru n de ti mo ko so e wa wa gbo ti
1: yi ba ti mo si so e na 100% na Olola Julo o nsi number 1 citizen ni ipinle Oyo
0: o yo wa mo se video mo ti fe so nte ma le se video re wa mo se video bayi
1: won tin se ti pe
0: won se mo ngba tele ki mo ti to bo yin labiya
1: won e le to bo mi labiya olootu e le to bo mi labiya tori pe to ba ti disrespect en to ju e lo iwo nu ni doke
0: so e le disrespect ti won
1: ba ma se disrespect Olola Julo governor Seyi Makinde fun kini mo n bere nkan awa ma n dun nkan o ja ma won enikan lowo ma move on pelu live mi iyin o wa ni ki ma ye kini ki mi ri won fin
0: okay now process wo lo so yin di candidate ADC bo le se gba ticket no ADC
1: e se olotu iyen a ni so yin lori afefe

0: SFM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

bẹ́ẹ̀ni o adúpẹ́ wípé orin alleluia ó gbẹnu wa kan torí wípé ẹni tó bá wà láyé tó tún wà láàyè ó di dandan kó ní tọ̀hún kò kọrin ọpẹ́ a sì dúpẹ́ wípé aláǹfààní láti tún rí ọjọ́ kìíní oṣù kẹjọ nínú ọdún 2026 ẹ rí wípé orin alleluia náà làwa ó máa kọ a kí gbogbo ẹ̀yin olùgbọ́ ètò yìí tá à ń pè ní ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà tá a mọ̀ sí bible society of nigeria ṣàlàáfíà àlàbà yín mú kí gbogbo wa wípé a kú oṣù tuntun yóò tù wá lára lágbára lọ́wọ́ elédùmarè gbogbo ohun tó ń jẹ́ ẹ̀dùn ọkàn wa tó ń jẹ́ ìrora ọkàn wa náà ni mo ṣe ládùúrà wípé yóò di eléyìí tó ń di ohun ìtura padà fún wa ní orúkọ jésù kristi olúwa wa àmì temiladé aloko òun náà lórúkọ ti tèmi ní ọ̀sẹ̀ tó kọjá àti ọ̀sẹ̀ eléyìí ṣáájú tọ̀sẹ̀ tó kọjá ohun tí à ń jíròrò lé lórí òun náà ni ìrora ọkàn wa gangan kí ni àwọn ohun tó ń fa ìrora ọkàn báwo ni a ṣe lè bọ́ lọ́wọ́ ìrora ọkàn kí ni àwọn ìgbésẹ̀ eléyìí tá a lè gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ṣe wà ẹ jẹ́ ká gbọ́ eré oníṣẹ́yìí náà tó máa ń tọ̀ wá sọ́nà kó tó di wípé a bọ́ sínú ètò gangan ẹ kú ìkàlẹ̀

0: mìíràn nínú yín ló ní ẹ̀dùn nítorí wípé ẹnìkan tí wọ́n fẹ́ràn ó kú lásìkò ogun náà.
1: Jùlí mọ̀ lára rẹ̀ pé omijé òun dà sí apá rẹ̀.
0: Ǹjẹ́ o mọ̀ pé o lè gbé ìrora rẹ wá sọ́dọ̀ Jésù? Ìwé Àìsáyà 43 wípé ó rí ìrora wa, ó sì gbé ìbànújẹ wa. Ó kú lórí àgbélébù fún ẹ̀ṣẹ̀ àti fún ìjìyà ohun gbogbo tí ẹ̀ṣẹ̀ mú wá. Àìsàn, ikú àti ogun. Ó ń bèrè wípé kí o jẹ́ kí òun bá ọ gbé ìnira rẹ.
1: Pẹ̀lú gbogbo ọkàn rẹ̀, Jùlí fẹ́ kí Jésù mú ìrora rẹ̀ lọ.
0: Lónìí, mo ti fi ìwé àti ìkọ̀wé síta. Ẹ jẹ́ kí a lo àkókò díẹ̀ nínú ìdákẹ́jẹ́ láti bi Ọlọ́run kó fi hàn wá irú ìrora tí a ní. Kọ wọ́n sínú ìwé tó wà lọ́wọ́ rẹ.
1: Jùlí kọ nǹkan sínú ìwé rẹ̀ kún. Ó sì ń sunkún bí ó ṣe rántí bí ó ti ṣe dojúkọ àwọn nǹkan tó bani lẹ́rù jọjọ lójú ogun náà.
2: Jésù Olúwa, mo mọ̀ pé o kú fún mi, ṣùgbọ́n ṣé o kú fún àwọn ẹ̀dùn àti ẹ̀rù mi náà? Ṣé o lè ràn mí lọ́wọ́ lónìí? N kò lè dá yìí gbé, mo nílò kí o bá mi gbé.
0: Ní báyìí, mo fẹ́ kí ẹ kóra jọ ní ìpín 2 àti 3. Bí ó bá rọ̀ ọ́ lọ́rùn, ṣe àjọpín ohun tí o kọ sílẹ̀ pẹ̀lú ẹnìkejì rẹ, kí ẹ sì gbàdúrà papọ̀.
3: Olúwa mi, jọ̀wọ́ ran Jùlí lọ́wọ́ láti rí ìwòsàn. Jọ̀wọ́ jẹ́ kí àlákálá rẹ̀ pòórá.

0: gbé ọkàn yín wá síbi àgbélébù.
1: Olùṣọ́ àgùntàn gbàdúrà fún ìjọ rẹ̀ bí gbogbo ènìyàn ṣe ń fi ìwé wọn sínú apẹ̀rẹ̀ níbi àgbélébù. Ó wá darí gbogbo wọn lọ sí ìta tí wọ́n sì gbé apẹ̀rẹ̀ náà pẹ̀lú wọn.
0: Ọlọ́run mi, sọ eérú ọgbẹ́ ọkàn wọ̀nyí di adé ẹwà.
1: Lẹ́yìn náà, olùṣọ́ àgùntàn ṣàìṣáná, ó sì fi ran ìwé náà. Dùlíwo bí iná ṣe jó ìwé rẹ̀, ohun gbogbo tí ó ti kọ́ sì di eérú.
0: Nípa jíjọ àwọn ìwé yìí, a fi ìrora wa fún Kristi, a sì bèrè pé kí owó wa san. À ń bèrè pé kí Jésù gba ìyá wa, kí ó sì bẹ̀rẹ̀ ìrìn àjò ìwòsàn. Jésù, gbọ́ àdúrà wa.
2: Jésù Olúwa Ọlọ́run, jọ̀wọ́ mú ìyá mi kúrò, tó sì mú gbàdúrà kí o mú ìyá mi kúrò.
1: Lẹ́yìn ìgbà díẹ̀, lálẹ́ ọjọ́ náà, Julie sùn lọ ní ìkẹyìn, ó ní àlàáfíà Ọlọ́run.
2: Jésù, o ṣeun pé o mú ìrora mi kúrò àti pé o wà nítòsí mi.
3: Julie rí ìwòsàn gbà nípa yíyọ̀nda ìrora rẹ̀ fún Kristi. Ǹjẹ́ o ṣetán láti gbé ìrora rẹ lọ sí ibi àgbélébù Kristi? Ọ̀rẹ́, o lè gbẹ́kẹ̀lé Olúwa Olùgbàlà wa, ẹni tí yóò wu ìrora rẹ, tí yóò sì fún ọ ní ìrètí, yóò sọ ìyá rẹ di ayọ̀.

0: E kaabo pada eto iwosan irora okan naa lo nlo lowo ni ikoni Splash FM 105.5. Mo lero wipe e ti gbadun ri onise ranpe eleyi ti egboton lati fi le to wa sona nipa akori eleyi ti a menuba lowo to ni se pelu irora okan wa bi a se le jowo re si ese agbelebo eleyi to si je wipe ibe gangan naa ni ireti wa wa lati ba wa wo irora okan wa san tan patapata mo ki kaabo lekan se abakan na ni awon baba wa awon na ti wa ni inu ile igbohun safefe ti won ti darapo mo wa ti won si mo ba wa dahun si awon ibere eleyi ti o se koko to si ni se pelu awon ohun ti njiroro le lori lowo e je kin fi asiko yi ki baba wa pastor daniel farinde ki won awon na kan ba wa ki awon ara ile
1: eh ara ile mo ki wa ku dede asiko yi o lagbara olohun gbogbo roro okan wa lolohun ba mu ku o jesu ti o wa lo to wa pelu wa ko ni fi wa sile o
0: amen amen ni oruko jesu bakan na ni pastor sunday ogungbemi awon na wa nbi e ba mi ki awon ara ile kan gbohun yin
2: e ka san gbogbo ara ile adupe tori pe wa pelu wa a fe ke wa pelu wa titi bi bi program o se nlo mo mo pe gbogbo n to ba je bi eto irora nu okan wa orun agba wa la loruko jesu
0: amen bakan na yara le eyin na lanfani lati da si eto yi nipase pipe number ti ma fi sita bayi 0916188 7383 lekan se 0916188 7383 igba ko gba ohun na le si de pe wa si te ba ni ohunkohun eleyi ti e fe ba wa so bakan na ni a wa loju opo ikoni ti Facebook Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan ibe gangan na ni a wa te si ti le ma ri wa wo kete kete e je ki n bere pelu pastor sunday ogungbemi ibi ti a fi awon ibere wa ti si ni ose to koja ibe na ni a ti pada mu ibere akoko ti ma bere lose yi na ni wipe kini idi to fi ma nira fun opo awon eyan lati jowo irora okan won fun olorun koda ko ba je eni to je onigbagbo na o ma n soro lopo igba lati jowo irora won fun olorun ki lo nfa
2: e se olotu a ri pe opolopo idilo gugu ati opolopo fi le jowo gugu irora won fun olorun tabi ka kan ko wa si ese agbelebu opo enu awon idiwon yi ni bi igberaga elomiran ni igberaga pe kilo loju won ma fi wo ohun to n ba lo se le igberaga ni ten ba re re pale olorun se to lati gbe so lori soke opolopo elomiran be to je pe eru pe won ma je alailera niwaju elomiran so boyo won ma wo ohun won ma look down on him or her so yan na nbe nu e elomiran fi le n gbe ohun to la koja lo si odo olorun awon miran won le ni boya aini aini kino trust aini igbekale boya o le je nipa pastor won ni o le je nipa oko tabi yawo e ni o le je nipa anybody lara n to le ran lowo ti o ba ni igbekale nu won eleya asoro fun lati gbe irora eto olorun lo sugbon elomiran be ohun to fa telomiran ni pe elomiran ohun to wa ninu e ni pe a n gbodo gba esan a si ri pe olorun ni ke ade aye a ko fun alaye lati gba esan gege bi onigbagbo to dara tori ti olorun ni esan elomiran o le je pe itiju pe bo lati gbo emi mi n teru pe mo le je nibodi gbo nkan to sele yo a ma run mora ko si ye keyin orun nkan ba mora ti e ba ti so kepe olorun oluada lohun awon miran boya ijakule ton ti nisẹyin ri elomiran o si le je pe boya nipa oro imularada ati imolara nipa temi elomi obi ri ayi saja lo sodo awon kaloko tablet je ni ko si se gbogbo nkan ni tablet le se so eleyi nda elomiran laamu elomiran gan ti e mo bo se le jowo kini gan oni lo kan ba soro da kan cancel ba kan so gbogbo awon eleyi o je awon ona elomi mi do fi da pe won jija kadi lati ri pe won ba olorun laja pelu nkan to nla koja so ohun to sele ni pe ka gbagbo nu olorun patapata pelu okan wa ati gbogbo n ta nla koja ipe olorun nikan lo wo nisun oro iwosan o si se nkan ta so pe a se lekan iwosan o ma nlo ese ni olorun a wo wa san inu gbogbo ilakoja ta nla koja loruko jesu
0: amen eje kin lo sodo baba wa na pastor daniel farinde bawo ni gbigbe awon irora okan wa se se agbelebu se ma tu wa sile kuro ninu ibanuje okan tabi aini agbara lati dariji awon to ba se wa
1: ese ibere nla ni ibere yi lati gbe gbogbo irora wa lo se edo jesu christi mo fe so toro fun wa ko se en to le so fun enikeni po rorun ko rorun lati gbe irora le soro jesu bi eni ti won ko sile eni ti won fi pa ba lopo eni ti baba re otoju e to wa dagba tan to baba wa reti en ti o mo fun lowo nje to wa lo ba omo ti o nu tun ran lo school ti o se kini ko to le dariji ko le rorun rara ikini ti mo fe so ni pe a gbodo reti eni to wa toro daji le ojo wa ka to dariji yan eni to ba ni gbe sokan ipo won o gba esan ge mo se so lekan on gan lori eru lokan ara re on lokan e ma wuwo in ta se ni kada ta gbe irora lo sodo christi ni pe ka mu en to wuwo yen ka mu ku lokan wa mi o ni gba ka fi sile ka ri e fi akoko yen sile a n pe kini e ni trauma healing ni first bridge ke yan se be ni pe ko si kankan la mama ji dariji won ko de ki o de wuwo lokan wa o ko si n ti o le ko si aisan ti o le fa si ara wa kò yẹ ká ṣe bẹ́ẹ̀ nínú ìwé rome orí karùn-ún ẹsẹ̀ kẹjọ paul sọ wípé ká gbé ìrora wa lọ tọ kristi lọ òun ló lè bá wa gba ẹ̀san nínú ìwé luke orí kẹtàléní ogún jésù kristi fún ara rẹ̀ lórí igi àgbélébù òun ló lanu tó sọ wípé bàbá dáríjì wọn nítorí pé wọn mọ tí wọn ń ṣe wọn mọ tí wọn ṣe nígbà tó ń kọyàn mọ́gi so ẹni tí ò ṣẹ tọ́n dẹ̀ mú ní alẹ́ ọ̀daràn tọ́n kàn má gbélébù tó ní kan dáríjì wọn kò àpẹẹrẹ ńlá ni eléyìí fún wa so kò sí ní tẹ́nikẹ́ni lè ṣe sí wa tí a gbọ́dọ̀ lè yọ̀ǹda àpẹẹrẹ ni ti jósẹ́fù ó dáríjì gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ àpẹẹrẹ ni dávidì ó dáríjì ìdílé sọ̀rọ̀ ọba tí wọ́n fẹ́ pa ó tún wá ń wá lẹ́yìn tí àwọn ìdílé wọn ti run tán ó tún ẹ bá ń wẹ́ nìkan láàrin ìdílé yẹn mo fẹ́ ṣe wọ́n lóore iṣẹ́ èèyàn gidi ni wọ́n stephen náà ó ní bàbá dáríjì wọn ibi tán ti ń lẹ lókuta jésù kristi sọ bẹ́ẹ̀ paul sọ bẹ́ẹ̀ kò sí tó ṣòro fún wa láti gbé lọ́dọ̀ kristi ẹ má jà á dìmọ́ra a má jà á ṣera wa léṣe gbogbo ìrora yìí àwa tí ó kàn àwa tí wọ́n ṣẹ̀ sí àwa la ni ìrora yẹn tábàdẹ lè yọǹda ẹ fún kristi akọmọ dìkiri ni lórúkọ jésù ẹrù tábàdìsáyà ọlọrun yóò gbé kalẹ lọkàn wa o.
0: àmì ní orúkọ jésù ẹ yára lè máa gbàgbé láti pè wá sórí 0916188 7383 lẹ́ẹ̀kan sí 0916188 7383 ẹ tún jẹ́ kí n padà sọ́dọ̀ pastor sunday ogungbemi kí ni àwọn ìgbésẹ̀ ìdánrawò tàbí oníṣe eléyìí tá à ń pè ní practical eléyìí tí àwọn onígbàgbọ́ lè gbé láti fi jọ̀wọ́ àwọn ìrora wọn sí ẹsẹ̀ àgbélébùú.
2: ẹ ṣe olótùú a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà tá a lè gbà ló pọ̀ ní ti ọ̀nà ti practical ti sọ yìí tí ó ń ṣe pé akànṣàkà lásán akànṣà sórí ní nǹkan téèyàn máa là kọjá tó máa mọ̀ pé yẹs bó ṣe ń rí lára leléyìí. Àkọ́kọ́ ni pé èèyàn gbọ́dọ̀ gbà pé òun ní ìrora ọkàn kókó gbà then kó sì mọrú ìrora ọkàn wo lòun ní kó mọ orúkọ bóyá olórúkọ tó ń jẹ́ kó mọ̀ tó bá mọ̀ then á wá lọ sí ọ̀dọ̀ ọlọ́run nínú àdúrà pẹ̀lú ẹ̀ àwọn ọ̀nà téèyàn máa ń tọ̀ ní tó bá jẹ́ ẹni tí ó fẹ́ gbé lọ sí ipasẹ̀ ti àgbélébù so a gbé lọ sọ́dọ̀ ọlọ́run nípa àdúrà a sì jọ̀wọ́ a sọ síta gbogbo àwọn àṣemáṣe tó wà nú ẹ àbí nǹkan tó ń dùn ún kíkorò tó wà nú ọkàn ẹ àti àwọn nǹkan tó dàbí gbàkà ní àìnídáríjì tó ń lọ lọ́kàn pé ṣé bó mo ṣe fẹ́ gbélé yìí bàbá ẹ̀ á gbìyànjú bí dáàdì ṣe sọ lẹ́ẹ̀kan pé kò ń ṣe nǹkan tó to easy ṣugbọn nipa emi mimo ti mo pe emi mo lo fe ko ran lowo emi mo ma nje ko easy fun yan o ma nje ko seese so to ba jowo gbogbo an eleyi to si wa mu ona idariji lowo eleyi ti Jesus fowo si a ri pe irora yan ma lo were were that is onko bi eni to ba je pe o ni inu kikoro si omo ni keje won lo dabi igba teyan ba fun ota ni majele je to wa no to ngogo fun en je majele to wa fe ko taku tori gbogbo bi agwara re bo si ma se gan bi majele ni agwara oni sise dada eni to won si le mamo ko won te run nkan to n ba ti e lo kakiri ni so oluaran wa lo ka le ma dariji ka si je ki gbogbo to dabi iro satani ka ma wa awon oro olorun wo lo ba wi to je pe da to ba so pe o ti si ko ti ku tan bo je kini kan to ngbo nu e ma bo nla line wo lo si nu we bibele so pe kiku kan emi ki o ku bi ko se yiye gbogbo le yi o ma ama ropo gbogbo awon iro satani ni aye wa then awon ona ton tun le gba ni pe ko gun akoko ti olorun tori bibele so nu we ecclesiastes na oni wasu ori keta oni gbogbo la koko wa fun so ohun to

0: fẹsẹ̀ rinlẹ̀ fún wọn láti làálóye láti cancel kó sì máa rìn lójó. Nínú ìgbàgbọ́.
1: Àmì ni orúkọ Jésù, Ọlọ́run a máa ṣe ààbò fún wa. Mo lérò wípé ẹ̀yin ara ìgbàlè, à ń fi ọkàn, à ń fi bá ètò yìí lọ. Ohun tí a sì ń jíròrò lé lórí òun náà ni ìrora ọkàn wa, bí a ṣe lè gbé lọ sí ẹsẹ̀ àgbélébó. Àwọn ìgbésẹ̀ eléyìí tá a lè gbé, àsìkò míì wà tó jẹ́ wípé a ti gbìyànjú lọ́wọ́ ara tiwa bó ṣe yé wa sí láti fi ri wípé ànísẹ́ ìrora yìí ó kúrò lọ́kàn wa. Ṣùgbọ́n tá a ṣàmà rí náà ni pé akíní yìí ò kúrò, ó sì ti fẹ́ máa di nǹkan sí wa lára. Gbogbo ẹ̀ náà ni à ń gbìyànjú láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa lórí ètò ìwòsàn ìrora ọkàn. Hello, ẹ kúrọ̀lẹ́, orúkọ yín bolẹ̀ tí ń pè wá? Mrs. Ọláìyá, ẹ ṣe wà ń gbọ́ yín. Ẹ ṣe o.
2: Ẹ ṣeun gan.
1: Yóò túbọ̀ fún yín ní ìsinmi ọkàn. Ẹ ṣe o. Ó dá, ẹ tún jẹ́ kí a tẹ̀síwájú pẹ̀lú bàbá wa Daniel Fárìndé. Báwo ni àdúrà ṣe máa ń ṣe ìrànlọ́wọ́ fún wa láti fi lè gbé ìṣòro wa síwájú Ọlọ́run?
3: Ẹ ṣe. Àdúrà ni ìbá Ọlọ́run sọ̀rọ̀. Bí wọ́n bá dẹ̀ ń bá èèyàn sọ̀rọ̀, èèyàn ń retí kí wọ́n gbọ́. Bí àdúrà ṣe ń ṣiṣẹ́ ni mo kàn máa sọ, ká máa sọ gbígbọ́, torí mo gbàládùá àwọn ọrùn ò ní di etí sọ̀rọ̀ wa, torí àgbà mi wà tẹ́ pé gbogbo ohun tá à ń sọ kò ní bọ́ sí. Mo máa ibi tí máa parí ẹ̀ sí ni máa ti bẹ̀rẹ̀. O ní wípé Jésù sọ pé Matthew 24:13, ó ní àwọn ẹni ìgbàlà ni àwọn tó bá forí tì dé òpin. Ẹlòmíì wà, wọ́n ní kó dọ́gbọ́n ìgbàgbọ́ wa wò ni, báà la ṣe lè jẹ́ onígbàgbọ́ tó, tí èrò ẹni bẹ́ẹ̀ bá ń ṣe nǹkan tó ń bi wánú sí wa, tá a wá dè sínú, tá a fi ń wúwà, tá a bá gbàdúrà kí nǹkan ṣe, nǹkan kan ò lè ṣe o, torí kì í ṣe òun ló ń ṣe, àwọn ogun ọ̀run ló bẹ̀ẹ́ ṣe, wípé kán wò bóyá onígbàgbọ́ leléyìí. Ìyẹn ni máa kẹ́kẹ́ ká kọ́kọ́ mú dání. Èyí tó tẹ̀lé ni wípé àdúrà ni ní bíbá Ọlọ́run sọ̀rọ̀. Tí a bá mọ̀ pé ọkàn wa kọ̀, ẹ jẹ́ ká gbàládùá. Genesis 20:17, Abraham gbàdúà sí Ọlọ́run, ó bá Ọlọ́run sọ̀rọ̀. Láti Genesis dé ìfihàn, gbogbo àwọn tó bá Ọlọ́run rìn, ó jẹ́ àwọn tí ń bá Ọlọ́run sọ̀rọ̀ ni. Kò sí ẹni tó bá Ọlọ́run rìn tí kì í bá Ọlọ́run sọ̀rọ̀. Ọlọ́run dẹ̀ ń retí láti gbọ́. Ọmọ ọ̀dọ̀ Abraham gan ní Genesis 24:11, nígbà tí ó fẹ́ lọ wá ìyàwó fún ọmọ olúwa rẹ̀ Isaaki, ó bá Ọlọ́run sọ̀rọ̀, Ọlọ́run sì gbóhùn ẹ̀. Ọmọ Agari, ọmọ kékeré, ó bá Ọlọ́run sọ̀rọ̀, Ọlọ́run ní àwọn gbóhùn ọmọ kékeré yẹn, àwọn sì dá ìyá rẹ̀ lóyún pé lọ tọ́jú ẹ̀. So gbogbo tí Ọlọ́run retí fún lọ́dọ̀ tiwa ni pé ká gbogbo ohun tó bá wù wá láti yí padà ká bá Ọlọ́run sọ. Ìwé Jòhánù 14:13, ó ní ohunkóhun tí a bá fẹ́ yí padà ká pe orúkọ Jésù, ó lóun ó dá wa lóhùn. Tí a bá fẹ́ kọ̀, àwọn ọ̀run retí ká kọ́. Jeremiah 33:3, memory verse gbogbo wa mọ̀ ni, ó ní ké pè mí, èmi ó sì dáhùn, èmi ó fi ohun wa tó lágbá ohun ìjìnlẹ̀ òun ó fi hàn wá. Gbogbo wa lọ́lọ́run retí pé ká sọ fún òun. Àmọ́ díẹ̀ tọ́lọ́run fi ń retí ká béèrè o. Matthew 7:7, àwọn ọmọdé ni tó ní ké pè mí. Gbogbo wa lọ́lọ́run retí ká ké pe òun, ká bá òun sọ̀rọ̀, ká wá kiri, ká bá sọ̀rọ̀. Gbogbo ohun tó bá wù wá láti yí padà lórúkọ Jésù yóò jẹ́ fún wa. A sọ̀rọ̀ wa di ayọ̀. Gbogbo ogun tó bá wúwo lọ́kàn wa, ẹ̀mí mọ́ yóò bá yanjú ẹ̀ o.
1: ami ami ni oruko Jesu. Eje kin to pada si odo Pastor Ogunbemi. Nje siso awon iroro kan wa fun awon eni to se fokan tan ninu ijo papa julo. Nje le so wipe o je ara mimu isoro wa to ese agbelebu lo.
0: Be ni olotu. A ri pe Olorun na fi die mule ninu Bibele. O fi ye wa pe oun le mu iwosan wa nipasẹ lomiran Olorun lo wa funra wa ni un ti eni bi oni un ti bi ni ana oni so bọlọ se dale aye ni yen so ta ba wonu we Jacobu ori karun ese kerin din ni ogun oni eje wese yin fun ara yin ki ese ma gbadura fun ara yin ki a le mu yin lara da ise ti adura olododo nse le agbara pupo so awon ta o fi lo yo ni je eyan lasan awon to Olorun o lo ko le je eyan lasan awon to ni imo nipa Olorun ati bọlọ se nwo san awon ni o je bi iru awon to ba je oluso agun to ta gbo kan le ta simo pe to orisirisi lo wa elomiran ohun to ba gbo nipa elomiran ba tori ni experience o le ma lo fi preach to je pe ni gan fi o le fi jole sugbon to ba wa to se to le experience ta ba won olutoni sona to wa lo to wa ni waju eyan ba lenu ise ni tabi ba se to lera ni tabi se church na ni awon no ton pe mentors eyan le lo sodo awon ile na Olorun le lo won dada awon to n gba ni niyanju counselor awon na Olorun le lo won ni pa se ti Olorun ko si ni teyan ba teyan o laju sile ko si gbadura ko Olorun to si bi ti

Àwọn ìṣòro wa ni fún ènìyàn lélẹ̀ ìṣòro fún ọmọ fún Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Ìdáríjì ló ṣe pàtàkì ló lè mọ́kàn wa fuyẹ ló lè mú wa kúrò nínú ìrònú. Mo sọ lẹ́ẹ̀kan nínú ìwé Genesis orí 50:17 Joseph dáríjì àwọn ẹ̀gbọ́n rẹ̀ tẹ́ bá mọ tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ fojú ẹ̀ rí tó sì dáríjì ó ní

0: ibi lẹ̀yìn rò sí mi àmọ́ ọlọ́run ló bá mi sọ di. Kí ọlọ́run bá gbẹ̀san tó bá nílò ẹ̀san. Bíbélì já mọ̀ wípé gbogbo ohun tọ́lọ́run dá ní láyé ó dá wa láti ṣeré gẹ́gẹ́ bí adẹ̀tí mọ̀ kí ogun tó yọ ìràwọ̀ láàrin òkùnkùn ló ti mọ́lẹ̀ iná kò wúlò tí ò bá sí òkùnkùn. So bá bí ẹni tó ní ògo bá máa yọ jáde àwọn tí ó gbógun ti yóò pọ̀. Nínú ìwé Jeremiah orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ogún ó ní àwọn ẹ̀ka yóò mọ gbógun àmọ́ òun ó mu wa borí. So tá a bá lè darí jì àwọn ọ̀run kan máa fi wá ṣe yẹn ni pé ṣé ó lè gbére ẹ̀ níjà. Mo ti rírú ẹ̀ rí o tó jẹ́ pé ogun yẹn òun rò pé òun lè gbére ẹ̀ níjà ni àtìgbà tí àwọn ọ̀run tẹ̀yẹ̀ wá jẹ́ ó mọ̀ wípé ogun tó ń jà yẹn kì í ṣe tiẹ̀. Àpẹrẹ́dẹ̀ pọ̀nu bíbélì dáadáa bẹ́ẹ̀ ìdáríjì ó ṣe pàtàkì. Gába ti dáríjì ìtumọ̀ ni pé a fi ayọ̀ǹda ayọ̀wọ́ kò ńbẹ̀ a wá fi ilẹ̀ fi àwọn ọ̀run kó gbẹ̀san. Tí àwọn ọ̀run bá dẹ̀ gbẹ̀san lẹ́ẹ̀kan lójú yín rí mo mọ̀ pé tiẹ̀ ní bíyàn bá ti ṣẹ̀yìn ẹ̀ẹ̀kan mojú kúrò ńbẹ̀ ni. Mo dẹ̀ fẹ́ ṣe àpẹẹrẹ míì tí wẹ́ẹ́ tẹ́ lè mọ́ láìkí. Tẹ bá rá àwọn ìka gidi tẹ bá ṣe kà fún ẹ̀rìn ní ọmọ rin òun ni ó bẹ̀yìn pẹ́ mọ́ bínú ó dòrúkẹ tó mọ ìpẹ́ dáràn. Bí àwọn yẹn bá mọ̀ wípé èèyàn lè yọ̀ǹda kí àwọn ogun ọ̀run kó gbẹ̀san báwo ni tiwa onígbàgbọ́ tá a lè nígbàgbọ́ wípé ọlọ́run lè jà fún wa. Mo gbà ládùúrà ẹ̀mọ́ yóò gbé wa níjà o tó bá yẹ kí wọ́n ṣe wá ní rere ogun ọ̀run yóò ṣe wá ní rere tó bá yẹ kí ibi tó wá máa wá sọ́dọ̀ wa ogun ọ̀run yóò jà fún wa ara àánú ọlọ́run gbà.
1: Àmì àmì ni orúkọ Jésù. Ẹ jẹ́ kí n tún padà sọ́dọ̀ Pastor Sunday Ògúngbèmí. Báwo ni Bíbélì ṣe lè tọ́ wa sọ́nà láti lè fi ẹ̀dùn ọkàn wa hàn sọ́lọ́run kàkà ká máa parú àwọn ẹ̀dùn ọkàn báyìí ká máa pamọ́ra ká máa dìgbọ́nkú gbọ́nkú kínú wa máa dùn báwo ni Bíbélì ṣe lè tọ́ wa sọ́nà láti fi hàn sí Ọlọ́run.
2: Ẹ ṣe olótú. Ọ̀nà tí Bíbélì le fi tọ́ wa sọ́nà láti fi ẹ̀dùn ọkàn

Peter. Gbọ́n tí a se lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, ta bá ronú nípa ọ̀rọ̀ Ọlọ́run, ta mọ̀. Mú ọ̀rọ̀ rẹ̀ ṣe. Olúwa yóò fún wa ní àlàáfíà.

Ọ̀tún ọ̀tún pàá sí àgbàkọ́dọ̀ pàtẹ́lú ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni. Ó fi ta ìta ìlànà yóò kúrò sínú ọ́n bá gbẹ́ ìjọ́ ọ̀tún ló kẹ́ ẹ́ tó bójú jẹ́. Títí tó fi débi ògo.

0: rẹ̀. Sọ́dún bá ní ọjọ́ kan tó wọ́n tẹ̀ kó pà pé kò sẹ́ni tí a mi mọ́ ìṣọ́ra wa láyé.
1: Ní Jésù, ẹ ṣe inú. Mi dùn pé ẹ̀yin náà ẹ bá wa dá sí dádì wa Mr. Daramola láti Ológun Ẹ̀rú. Aya Pastor. Fáridé, ó kàn jẹ́ pé àsìkò wa ó ti
2: wọ́n ti bá wa lò.
1: Wọ́n ti bá wa lè.
2: Wọ́n ṣe o.
1: Àjọ lètò náà ni.
2: Ká kọ síwe tá a bá ti kọ síwe torí nǹkan mi wà tá ò lè sọ fún yàn kì í ṣe gbogbo nǹkan lèèyàn ń sọ síta àwọn nǹkan mi wà tó wúwo. Tí tẹ́rù ó bá wa tójú ọmọ ti yàn téèyàn ò lè sọ. Sọ kéèyàn kọ síwèé tó bá kọ síwèé gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Tí wọ́n lórúkọ Jésù yóò ṣẹ́gun fún wa o ara ọ̀nà Ọlọ́run gba o ẹ ṣe.

0: sọ fún ẹ̀yin ara ilé wípé àtúngbéjáde ìfọ̀rọ̀wánilẹ́nuwò bàbá wa ọ̀jọ̀gbọ́n àgbà Ayọ̀rìndé Bàǹgbóṣé tí wọ́n dágbére fáyé ní ọjọ́ 25 oṣù keje ọdún 2026 òun náà ni ẹ fẹ́ gbọ́ kí Elédùmarè kó bá wa tẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rere.
1: Ajúwa kùdé dé àsìkò yìí níbi gbogbo tẹ̀ tí ń gbọ́ wa níbi tí ọwọ́já ìkànnì yìí tó ń kàn dé tí ẹ sì ti ń gbádùn wa. Mo kí ń kàbọ̀ sí àkọ́tún ètò òkè Ìbàdàn ní ìkànnì ọmọlúàbí /105.5 FM. Àṣálàáfíà ni gbogbo àyín ọdẹ ọdún bí adúpẹ́ lọ́wọ́ elédùà wípé àlàáfíà làwa náà wà ń bí a sì tún dúpẹ́ wípé ẹ tún láǹfààní láti máa gbóhùn wa. Temiladé Àlòkò òun náà lórúkọ ti tèmi ẹ sì lè pè mí ní ahádiwúrà gẹ́gẹ́ bí mo ṣe ń jẹ́ náà ní yìí àlejò yín ẹni ńlá ni wọ́n bẹ́ẹ̀ sì ni ojú ni wọ́n wọ̀n kí ń ṣe àìmọ̀ olóko. A sì dúpẹ́ wípé aláǹfààní láti bá wọn pàdé láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé tuntun ọjọ́ mẹ́ta díẹ̀ tó fi ń wù mí láti bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lónìí wípé lóòótọ́ mo ní àǹfààní láti ṣalábàápàdé wọn. Tabá ń sọ̀rọ̀ nípa èdè Yorùbá nílẹ̀ Yorùbá nílẹ̀ Adúláwọ̀ àti káàkiri gbogbo àgbáyé. Tabá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ èdè ọ̀kan gbòógì ni wọ́n àwọn sì jẹ́ àkọ́kọ́ àti yóò gba oyè àgbà ọ̀jọ̀gbọ́n ní ẹ̀ka yìí. Ṣùgbọ́n mi ò ní sì dárúkọ wọn lórí ètò nígbà tá a bá dé ẹ wàá máa lejò mi gangan lórí ètò òkè Ìbàdàn. Ẹ jẹ́ ká gbórin iná tá a bá padà dé ètò òkè Ìbàdàn tẹ̀síwájú ẹ kú kalẹ̀.
2: Òkè Ìbàdàn.

0: quality anti-malaria contains Artemether and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Shalatam is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Shalatam from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Shalatam is endorsed by the Nigerian Medical Association.
1: Okay, Badalembo. Lori Splash, 105.5 FM.
2: So, Moki Wakabo Pada, it's okay, Badalembo, let's go lower. Make on your Moluabi Splash 105.5 FM. Shada Damutipada Dubai, I do follow with Lady Mary. What's up for you, Moni? Pay a little Miloni about Jenu, Ben, Isha, who was in your life? What Jay, I keep on Jumbe. What's it, Jay? What car, boy, Loni Pele, o je ru pe ta ba ni ka ma mu ni ekini ekeje keta ile okun fun ide eyi agba ojogbon ni won ni eka imo ede ti awon oloyibo npe ni linguistics alejo mi loni awon na ni agba ojogbon ayo bangbose eka wo baba wa ba n ti awon ara le Ewa.
3: Bele.
2: Ile radi pipo se le di mare yo fun ma jin.
3: Ami.
2: Ba o do se mo ka wa gola gba le Yoruba. Ara o le bi.
3: Ara le. Ba won to gbo un wa ni ile e ku dede wo yi o.
2: Inu mi dun. Bo se ri wi pe bi mo se kokko de odo yin, erin le fi pade mi. Sugbon kini asiri emi gigun.
3: Ah. Mo se n to ma asiri o.
2: Looto.
3: Ọlá Ọlọ́run ni ṣéyàn bá lóun mọ bí pé bóun ṣe máa dàgbà kò sẹ́ńtò mọ ọlá Ọlọ́run ni ẹlòmíín wà tó jẹ́ pé a ti rò pé òun máa dọ́gọ́rùn kò ní débẹ̀ ẹlòmíín sì wà tó rò pé òun ò ní kọjá 40 ọdún tàbí 50 ọdún tó jẹ́ pé kò ní débẹ̀. Nígbà tí mo ṣì wà ní kékeré ọ̀dọ́ tí wọ́n bá sọ pé ẹnìkan ò ṣaláìsí tán ní ọmọ ọdún mélòó ni wọ́n ní 40 ọdún wọ́n ní ó mà dàgbà o 40 ọdún ó dàgbà pàtó yá tèmi náà ń dàgbà tí mo pọ́ 40 ọdún tán bá ní èèyàn kan kú tán bá yẹ ọgọ́ta máa ní á
2: ọmọdé
3: ó ṣe rí nìyẹn kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n nǹkan ṣoṣo tí mo lè sọ ni pé gbogbo nǹkan téèyàn bá ń ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì ló yẹ kéèyàn ṣe ẹni tó ní olówó lòun tó pe ẹni tó ń ba wá oúnjẹ lọ dí ẹyin mẹ́fà fún mi tèmi àṣejù náà pè yẹn àṣejù nìyẹn gbogbo nǹkan téèyàn bá ń ṣe níwọ̀ntúnwọ̀nsì à ń mutí ni o à ń jẹun ni o gbogbo nǹkan téèyàn bá ń ṣe níwọ̀ntúnwọ̀nsì ẹni tó bá ti ẹ̀rò pé òun lè máa mu ọtí lọ mo lọ́rẹ̀ẹ́ kan tó jẹ́ pé láàárọ̀ lálẹ́ máa ń sọ fún pé nǹkan tó ń ṣe yìí ǹjẹ́ kò ní pọ̀ jù pàtó di 90 ọdún lè kò lè mú mọ́.
2: 90
3: ó dé bẹ́ẹ̀.
2: Ó gbìyànjú. 90 wọ́n sì tún wà láyé.
3: Ó dẹ̀ ti lọ báyìí.
2: Ìyá ọlọ́run bá wa fọ̀run kẹ́wọ̀n. Ẹ ṣeun gan tán. Eléyìí ni wọ́n pè ní ìmọ̀ràn àgbà. Eléyìí ta fi ṣíde ètò fún wa lónìí lórí ètò òkè Ìbàdàn. Bàbá wa mo mọ̀ wípé ẹ kì í ṣe ọmọ ìlú Ìbàdàn. Ṣùgbọ́n ta bá ní ká máa kà á ní ọdún kan ọdún méje ọdún mẹ́ta ilẹ̀ ti rẹ. Àwọn tán bí gan lásìkò tẹ dé Ìbàdàn báyìí tẹ ti tẹsẹ̀ wọ ìlú Ìbàdàn. Àwọn gan yóò ti ṣe káwọn gan lè fara hàn lórí ètò òkè Ìbàdàn torí àwọn náà lè sọ iye ọ̀kan méjì lórí ètò yìí. Kí lẹ lè bá wa sọ pa ìlú Ìbàdàn?
3: Ìlú Ìbàdàn. Ìlú mi kejì ni nítorí ọdún tí mo kọ́ dé Ìbàdàn 1940
2: ṣe ti rí bẹ́ẹ̀
3: mo ti dé Ìbàdàn a sá pè ní 1944 ni mo kọ́ wá sí Ìbàdàn ìgbà yẹn ma kan wa ki awon eyan mi to wa nbi ṣugbọn ba ti o di pe mama mi to bi mi to ko wa si Ibadan o je pe alekuso lo ngbe
2: inu Ibadan lo
3: church imopo lo nlo emi na di omo
2: Ibadan
3: to je pe gbogbo ibi ti o wa ni bere ayeye gege agbeni amunugun foko ese la fi rinni gbogbo obe yen ko si bi ti aje kini so ton ba n so pe omo Ibadan le yan ti o ba je pe won n se ru ton ma n se l'America eto ba ti gbe bepe bayi owo lati 1944 o ye ki n ti domo Ibadan yi ti o ma tun fe gbo gbogbo omo ti mo bi Ibadan ni mo bi si mi ni omo kan ti o je pe Ibadan mo bi won si ti o ba je Ade Oyo Aje UCH
2: eyin gangan ni Ibadan won si wa fun yin loye Ibadan kilode abeyin le fe
3: nkan to wa nbe ni pe oye orisirisi lo wa oye ilu o wa oye ise
2: o wa
3: university o wa won ti fun mi niyan oye loye nle
2: e si gbade bi teyan gbade e ko se inu mi dun sugbon to ba n soro nipa ilu Ibadan kini awon nkan ti alasigba te tin gbe Ibadan kini awon nkan ti o fi yin lokan bale mo npe e ti rin ajo kaakiri kuro lorilede Nigeria kuro nipinle Oyo kuro nilu Ibadan sugbon kini kan na to fi yin lokan bale lasigba na pe Ibadan yi ibi to dun gbe ni ibi ti ma fi idi mo ni kini kan na
3: nkan ti o se pataki npa Ibadan ni pe Ibadan o gbole o gbole o sẹni to wa si Ibadan to ba fe sise ko se daada wa se daada to ba de fe se keji o wa nbe won ni ife gbogbo eyan won fayan mora o sẹni to n le eyan ni ibi ti eyan le so pe o n gbe mo lawon mo to n gbe Lekoo ṣugbọn emi mi le gbe ko
2: ki lo de
3: Eko wàá jí laago mẹ́rin láti lọ bí iṣẹ́ wàá padà lé laago mẹ́wàá tàbí mọ́kànlá fitifiti ọkọ̀ Ibadan ó fọkàn èèyàn balẹ̀ láti ìgbà tí mo ti ń gbé bíi mi ní wàhálà kankan torí ibi tá à ń gbé yìí ilé wa àwa ń bẹ̀ gbogbo àwọn tá a jọ jẹ́ aládùúgbò a nífẹ̀ẹ́ ara wa à ń dáwó à ń ṣe kìnní fúngbò ó tán kò sí nǹkan kan tí ò lè jẹ́ kínú mi dùn sí Ibadan.
2: Ṣùgbọ́n ṣe láǹfààní láti bá àwọn tọ́jú ọmọ bíbí ìlú Ibadan gangan ṣiṣẹ́ papọ̀ kí lẹ lè sọ nípa wọn ìhùwàsí wọn ìkónimọ́rasí wọn àwọn tó ń jẹ́ bí olóyìnbó indigene gangan.
3: Àwọn tó o pè ní indigene yìí tẹ̀yàn bá wò mi ní dárúkọ èèyàn. But àwọn tó jọ rẹ mi gidi àwọn tó jẹ pé èmi àti wọn àjọ lọ sí college tán dẹ̀ jọ mọ Ibadan tán di tájọ di ọrẹ títí ẹlòmíì olókìkí ni olóyè ni tí n bá dárúkọ ẹwà mọ kí n má dárúkọ nítorí tí èèyàn bá ti ń dárúkọ bẹ́ẹ̀ yẹn wàá gbàgbé ẹnìkan tó ò dárúkọ inú á sì máa bí anilágbádá sì sọ̀rọ̀ kò sì dárúkọ
2: mi a jẹ́ pé mi ì sọ̀rọ̀ ẹnu
3: ẹnìkan ti ẹwà tó jẹ́ pé ó jù mí lọ bí àbúrò ló mú mi gbàtà àjọ lọ sí college bó ṣe rí nìyẹn
2: tó sì jọmọ bíbí ìlú Ibadan
3: ó ní mò ń sọ yìí náà ọmọ bíbí ìkan ilé balẹ̀ òkè dada ló ti wá.
2: Ṣùgbọ́n kí ni ìrírí yín ìgbà tí àtẹ̀ ń gbé àárín inú Ibadan gangan bí tá a mọ̀ nìbàdàn gangan gbogbo àwọn ibi tí ẹ dárúkọ fọ̀ọ̀kọ̀ òpó nǹkan kan àwọn mọ̀ pé ẹ sì kéré bákan nígbà náà lọ o lè má jọ ọmọ kékeré bíi ọmọ ọdún mẹ́wàá.
3: Àmì kéré jù o.
2: Bẹ́ẹ̀ni.
3: Mi kéré jù rárá.
2: Ṣùgbọ́n kí ni ìrírí yín kí ni àwọn nǹkan tẹ̀ ń gbádùn lágboolé nígbà náà.
3: Mi lè sọ pé nǹkan téèyàn ń gbádùn nǹkan téèyàn rí ni kò sọ. Kí ni ìrírí ìrírí pọ̀. Ìwé tí mo kọ nípa ìgbésí ayé mi máa fún ẹ nìkan.
2: From grass to grace.
3: Ó ti ẹ̀ ti ká.
2: From grass to grace.
3: Wà á rí mbẹ̀ nú nǹkan tó ojú wá rí ní Alékúṣọ́. Ilé bàbá ọ̀kẹ́ owó níbi tí màmá mi ń gbé. Ilé bàbá ọ̀kẹ́ owó òun ni wọ́n fi bẹ̀rẹ̀ Ìbàdàn Grammar School. Ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Wọ́n tó kò lọ sókè ààrẹ. Nígbà yẹn bí ìlú ṣe dára tó ìta là ń sùn. Àsùnta la máa tẹ́ ní síta.
2: Di àárọ̀ ọjọ́ kejì.
3: Kò sí nǹkan tó máa fi àti ìrì bá ń sẹ̀ láṣẹ máa wọlé. Ṣé o mọ̀ pé oru ń mú báyìí?
2: Bẹ́ẹ̀ni.
3: Irú tó oru mú yìí ìta lèèyàn máa sùn. Ṣùgbọ́n téèyàn bá sùn tá ń se abá orí ẹ̀ ń bò mí. Abórí ẹ̀ ń bò mí. Irú yẹn tó fọkùnrin balẹ̀. Ìkejì ni pé oríṣiríṣi ìrírí là ń rí. Ìkan tí máa ń sọ bábà kan wà ní iwájú ilé ibi tá à ń gbé.
2: Ilé ọ̀kẹ́ owó.
3: Ilé ọ̀kẹ́ owó. Tó bá ti rí obìnrin tó ń bọ̀. Tí àwọn obìnrin tó máa wọ kíni kókó tó ń ṣe.
2: Bàtà gíga.
3: Ó wá dá wọn tó jẹ́ pé a ní ọmọ Ìbàdàn ni o. Gírèdì kíni. Njẹ́ o mọ̀ túmọ̀ yẹn?
2: Ebi ò mọ̀.
3: A fún ní mark ló ń jẹ́ bẹ̀.
2: Tóbìnrin máa ti kọjá.
3: Tó bá ń ṣe báyìí lọ.
2: Grade kíni?
3: Tán bá máa bàjẹ́ tán. A ní a grade 2.
2: Kò pa sí.
3: Nígbà tán rí pé ó máa ń ṣe bẹ́ẹ̀. Ńṣe ni wọ́n ń sá. Tán bá ti dé ibi ilé wa. Apá ọ̀dọ̀ tiẹ̀ wọ́n yá ya síbò mi. A máa lọ oyè máa sọ náà grade kíni.
2: Grade 1.
3: Ìyẹn bẹ́ẹ̀ ìkan tí ò dáa tó jẹ́ pé a dúpẹ́ pé kò sí mọ́ báyìí ni agbépo. Láyé ìgbà yẹn tá a bá lọ sí ibi láti lọ ṣe gbọ̀nsẹ̀. Ìtẹ̀mí mọ̀ ṣáláńgá ni mo mọ̀ tó jẹ́ pé o máa já lọ sínú kòtò.
2: Bẹ́ẹ̀ni.
3: Ṣùgbọ́n ìgbà tí mò ń wí yìí garawa ló máa jábọ́ sí. Àwọn tó wá láti ìkan ló máa ń gbé kinní yẹn. Agbépo la máa ń pè wọ́n. Téèyàn bá dẹ̀ pè wọ́n bẹ́ẹ̀ wọ́n máa ṣán gbalẹ̀ sí.
2: Ebi iṣẹ́ wọn ni.
3: Iṣẹ́ wọn tó bá iṣẹ́ wọn mọ̀ ń pè wọ́n bẹ́ẹ̀.
2: Ṣé o lórúkọ mi tán pè wọ́n ni?
3: Ajá. Wọ́n pè ó gbọ́. Mẹ́nu mọ́. Mẹ́nu mọ́ nìyẹn kò yẹ kán pè wọ́n bẹ́ẹ̀. Wọ́n á pè èèyàn ní kinní. Àgbọ́dọ̀ pé bẹ́ẹ̀ wọ́n fi nǹkan bójú ni torí wọ́n fẹ́ kéèyàn mọ̀ pé àwọn làwọn ń ṣe. So irú ìgbà yẹn gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó yà mí lẹ́nu. Torí ìgbà tí èmi dé tí mo rí pé agbépo. Bẹ́ẹ̀ni Ìbàdàn dá o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tó jẹ́ pé wọ́n nítorí bóyá àrùn Ìbàdàn nìyẹn. Wọ́n á lọ bá nǹkan jẹ́ láàárọ̀. Wọ́n ní kòkò tán fi ń
2: ṣe bẹ̀.
3: Tó bá tún dá lẹ́wọ̀n lọ ra nǹkan jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe yẹn. Ṣùgbọ́n à ń rà kara, à ń rọ̀kọ, à ń ṣe gbogbo ẹ̀ ní. Kò sí ìta àbá wọn ṣe ń bẹ̀.
2: Ó ti di dandan ìpàdé sí gbà rí wọn. Ẹ ṣeun kan bàbá wa. Ṣùgbọ́n kó tó di wípé a mọ̀ ẹnu kúrò nípa ìlú Ìbàdàn. Kí ni àwọn nǹkan tẹ́ lè rí tọ́ka sí bí àwọn ìdàgbàsókè àwọn àyípadà tó ti dé bá ìlú Ìbàdàn bí ọdún ṣe ń gorí ọdún bí ẹ ṣe ń gbé ìlú Ìbàdàn sí títí di àsìkò yìí.
3: Ìbàdàn tá a mọ̀ tẹ́lẹ̀ kìí ṣe òun mọ́ ìsìn o a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ìbá àti ẹ̀jẹ̀ títì nìkan kò wo títì tá à ń gbà. mọ́tò mélòó ló ń kọjá ń gbà
2: yìí
3: tí ń bá jókòó síwájú ilé wa lálékúṣọ́ tí mọ́tò mẹ́ta bá kọjá níbi ọgbọ̀n ìṣẹ́jú a sọ pé mọ́tò kọjá ni ó ní àríbi gbà mọ́ ń bàdàn fún mọ́tò ilé oríṣiríṣi tí wọ́n ń kọ́ irú gbogbo àwọn ilé tá à ń rí ní bódìjà wọn ò sí ngbà yẹn nígbà tí awolowo dé náà bẹ̀rẹ̀ ilé bódìjà oríṣiríṣi bẹ́ẹ̀ mélòó ni ká sọ ibi tó jẹ́ igbó ibi tá a jókòó sí igbó ni nígbà tá a rà ló ní pé a ṣe ń gé la ń kọ́lé ìdàgbàsókè tó pọ̀ ó ti ṣẹlẹ̀ nìbàdàn a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
2: Ṣé àwọn ìdàgbàsókè ṣé eléyìí tí gbólóyìnbó pè ní positive ni àbí àwọn míì wà tó jẹ pé ó yẹ ká pe àkíyèsí ìjọba sí wípé ìbàdàn tá a mọ nígbà náà lọ́hùn-ún bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé ìgbà ayé ti lajú ó ní àwọn nǹkan tí ó yẹ kí a mú kúrò ṣùgbọ́n ǹjẹ́ àwọn kan wà tá a lè pe àkíyèsí ìjọba sí wípé kò sí eléyìí o nígbà tiwa kò sì lè mú ìdàgbàsókè tó tọ́ dé bá ìlú.
3: Ó wà irú omi ní ìgbà yẹn a rí omi tó ń jáde ńsìn gbogbo wa la lọ ń gbẹ́ kànga omi tó jáde
2: a ń gbẹ́ bọ́ọ̀hò
3: bọ́ọ̀hò kò sẹ́ni tó ní bọ́ọ̀hò ńgbà yẹn omi ìjọba ń jáde ìyẹn ìkíní ìkejì ìdọ̀tí irú ọ̀nà bíi lọ sí yunifásitì tí wọ́n kọ́ tó dáa kò sẹ́ni tó ń kólẹ̀ sí àárín kínní ọjà bódìjà tí ilẹ̀ kún bẹ̀ pàǹtí ìgbógbó yẹn ò sí àwọn èèyàn ń múra wọn agbálẹ̀ ají làárọ̀ agbálẹ̀ gbájú lé wa ìlú ìtọ́ ṣẹ̀ṣẹ̀ ń sọ pé environmental day wọn ò sọ fún ẹnì kankan pé kò tó ṣe gbogbo yẹn ni mo rí pé ó yẹ kí ìjọba kó kojú mọ́ àwọn ọ̀dọ̀ tí yẹn wọ́n ti pọ̀ jù.
2: Ẹ ṣeun gan inú mi dùn bẹ́ẹ̀ sì ni àwa náà mọ̀ wípé ìjọba náà àwọn náà wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ohun tó bá tọ́ láti jẹ́ kí ìlú Ìbàdàn kí ògo rẹ̀ kó má rẹ̀yìn kó tún máa lọ síwájú ni. Àwọn mọ̀ pé a sì tún padà sórí ọ̀rọ̀ Ìbàdàn bàbá ṣe ń bá ọ̀rọ̀ wa lọ ṣùgbọ́n ẹ wá jẹ́ ká mọ̀ yín gangan ta ni àgbà ọ̀jọ̀gbọ́n Ayọ̀ Bámgbóṣe ta ni yín a fẹ́ mọ̀ yín gangan ibo lẹ ti wá àwọn ilé ẹ̀kọ́ wo lẹ lọ.
3: Sórí àmì lẹ́bi tó sọ pé o fẹ́ mọ̀ mí lẹ́yìn tó sọ pé ojú ni tó fún mi ẹ̀jẹ̀ àìmọ̀
2: fólókò bẹ́ẹ̀ni.
3: Bẹ́ẹ̀ni ìlú Ìjẹ̀bú ni wọ́n bí mi sí.
2: Ìjẹ̀bú èwo?
3: Òdópọ̀tù ni ìlú mi.
2: Òdópọ̀tù?
3: Lẹ́gbẹ̀ẹ́ Ìjẹ̀bú òde. Ìmáìlì mẹ́ta sí Ìjẹ̀bú òde.
2: Òdópọ̀tù?
3: Ṣùgbọ́n gbogbo ilé tó ń kọ́ sìn wọ́n ti kanra wọn kò sẹ́ni tó mọ ibi kan sí kan mọ́. Nígbà tó ń bí mi mo lọ iléèwé. Iléèwé tí mo lọ ibi tí wọ́n ń pè ní Standard 4 lóde.
2: Kí ló kọ iléèwé náà?
3: Bethlehem African School African Church School Odopotu. Pàtí mo wá kúrò ńbẹ mo lọ sí Emmanuel School Ìsọyìn Anglican School torí ìgbà yẹn àwọn iléèwé tí wọ́n dé Standard 6 wọ́n pọ̀. So ilé ìwé tó dé Standard 6 ló wà ní Ṣọ̀yìn gbogbo wa wá láti àwọn ilé ìwé tó kù a lọ síbẹ̀ gba tí mo wà ní Standard 3 ni bàbá mi kú.
2: Ìní pẹ̀ tí ìparí ti alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ gan
3: mi tí ìdébì kankan gba tí bàbá mi ti kú. Torí ẹ̀ mo rò pé bóyá tó bá yá bóyá màá lọ kọ́ṣẹ́ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé nígbà tí mo dé Emmanuel School Ìsọyìn àwọn ọ̀gá tó wà ń bẹ̀ wọ́n ní ọmọkùnrin yìí ọmọ àlùfáà ni owó tí wọ́n san kò ní san gbogbo ẹ̀ ìdájì ló má má san.
2: Torí pé ẹjọ́ máa lùfáà.
3: Wọ́n tún ní ọmọdé yìí o ìyá ẹ̀ ó sọ pé kán fi sọ́dọ̀ olùkọ́ tó lé tó máa kọ́ lọ́gbọ́n wọ́n sanwó fún ni wọ́n á fi mí sọ́dọ̀. Iṣẹ́ pé mo jọ́mọ líle wọn ò fẹ́ kí n yà pátá ni ṣùgbọ́n tó bá máa yà
2: ayà.
3: Ìgbà yẹn a máa ń ṣèdánwò láti lọ sí grammar school. Gbogbo wa ṣèdánwò èmi mo pass láti lọ Jẹ̀bú-òde grammar school. Ibẹ̀ ni bàbá mi lọ. Ṣùgbọ́n kò sówó mi lè lọ.
2: Ìgbà tí bàbá ti kú.
3: Mo wá dé standard 6 ní bá lọ ṣe iṣẹ́ olùkọ́. Mo ṣiṣẹ́ olùkọ́ ibẹ̀ ni mo ti di ẹni tó ń ṣèdánwò láti lọ sí college. Ẹni tó bá ń ṣolùkọ́ oní ti máa ń pè máa ní tíṣà pekupeku. Pekupeku nìyẹn. Ẹni tó jẹ́ pé standard 6 ló kà tó tó máa máa kọ́ mọ́.
2: Ṣé standard 6 ẹ̀ ṣé kàn ṣe bí primary 6 ni?
3: O ju primary 6 lọ. O ṣẹ̀ṣẹ̀ dáyé ni. Primary 6 lẹ́yìn ni ẹ wà. Ká ní wọ́n ń kà lọ sókè. Bí primary 8 ló máa fẹ́ jẹ́.
2: A dàbí bóyá bí SS1 àbí SS3.
3: JS3 ló máa jẹ́. SS3. So ni a wá ń ṣèdánwò. Ọlọ́run dẹ̀ ṣe. Èmi àti ìkejì mi ta wà níléèwé ta jẹ́ olùkọ́ aṣèdánwò ní ọdún yẹn ní gbogbo ibi tó ń pè ní Ìjẹ̀bú province àwa mẹ́ta ló pass. Wọ́n dẹ̀ ní òfin pé méjì péré ni wọ́n máa mú ní province kọ̀ọ̀kan. Àwa méjì dẹ̀ wà ní skúl kan náà. Ìkẹta ò sí ní skúl tá a wà. Ni wọ́n bá sọ pé ok bóyá skúl kan náà làwa méjì wà. Wọ́n á mú ẹnìkan.
2: Ní skúl tí?
3: Wọ́n á dẹ̀ mú ẹnì kejì. So wọ́n ti fọkàn sí pé bóyá wọn ò ní mú wa. Wọ́n bọ́ lọ́run ṣe ń ṣiṣẹ́ wọ́n máa wà méjèèjì.
2: Wọ́n wá mọ́ ní ìkẹta tó wá láti skúl ni.
3: St. John's ló lọ́wọ́. Wọ́n mú lọ sọ́yọ́. Bá ṣe dèrò Ọ̀yọ́ nìyẹn.
2: St. Andrews
3: College Ọ̀yọ́.
2: School náà ti pẹ́ o.
3: 1948 a lọ síbẹ̀ yẹn. Ìyẹn èèyàn láti ṣiṣẹ́ kàwé fọ́dún mẹ́rin. Ìyẹn la ṣe àkàwé fọ́dún mẹ́rin.
2: Ṣé bí yunifásitì ní nígbà náà lọ? Tó fi jẹ́ fọ́dún mẹ́rin lẹ́yìn fi kàwé.
3: Kì í ṣe yunifásitì ṣùgbọ́n ní nígbà tí ò tí ì sí kíní àwọn ẹlòmíín pé ó fẹ́ yọ yunifásitì nìkan nítorí pé èèyàn láti kàwé tó láti tún lọ fi kọ́ àwọn ọmọ. Bàtó ti ẹ̀yà ń gbà kan àwọn tó lọ sí secondary school tó jẹ́ pé wọ́n ti ní secondary school certificate. Wọ́n wá kàwé ní Ọ̀yọ́ fọ́dún méjì. So bó ṣe rí nìyẹn. Àwa jáde a lọ ṣiṣẹ́ olùkọ́. Ìgbà yẹn wọ́n máa ń tì wá síbi tó bá wù wọ́n. Pé ẹ ti jáde náà.
2: Àbí ilé ẹ̀kọ́ ṣèjọba ni ó fi síbẹ̀ àbí ilé ẹ̀kọ́.
3: Kì í ṣèjọba àwọn church. Àwọn Anglican kìíní àwọn olóní wa. Àwọn ló kọ́ wa níwè ìwé bí ìwé ọ̀fẹ́ ni. Olówó tí wọ́n gbà lọ́wọ́ wa £21 ọdún mẹ́rin. Oúnjẹ wà ń bẹ̀, ìwé wà ń bẹ̀, gbogbo nǹkan wà ń bẹ̀, ìwé ọ̀fẹ́ ní kápẹ́.
2: Gbàtàyé da.
3: Wọ́n wá gbé mi lọ sí oríta.
2: Nìbàdàn náà.
3: Nìbàdàn kẹ.
2: Oríta.
3: Oríta nìlú yẹn ń jẹ́. Adé ọ̀tà. Ọ̀tà.
2: Ní
3: lọ́nà Èkó.
2: Sango Ota. Aha.
3: Ibe Amade Amade Ota. Amade Song Amade Ibe Lab Tuma Sheje Wa Lo Si
2: Orita.
3: Orita.
2: Ah,
3: mo sise odun kan nbe.
2: Gege bi oluko.
3: Mo so fa won oga wa pe te ba gbe mi leyin odun kan I ma sa lo.
2: Ah, kilo de.
3: Inu ogbo ni.
2: Ah,
3: ese la fi rin maili merin.
2: Ha. Maili merin.
3: De ibi ta ti ma ri moto.
2: Ah. E se be ni fe se den si.
3: Asa se esa adupe lowo Olorun. Won a gbe mi lo si Ilaro. Christian School Ilaro.
2: Ilaro.
3: Ibe la ti de ni to mu awe. Ile so mo awon iwe okere. Bi won si ho bi rapidly so igba yen ko ti si gbogbo kini to je pe to ba fe kawe to ba le lo o ma ma gba iwe to n fi ranse lati okere. Ito wa n pe ni eyan kawe ile nsi.
2: Iwe
3: abele ni ile yi o ma ma fi ranse si wa. So mo se danwo GC. A O level, GC, A level, gbogbo yen mo se. Mo wa pass. Mo wa gbe mi wa si St. Louis College, Ibadan.
2: Ibadan.
3: Yo ri pe Ibadan.
2: St. Louis ti Mokola.
3: Ibadan. Mokola ke. O ti e mo bi kankan ba. Mo lete.
2: Mo lete, eh eh. Ah.
3: St. Louis College wa mo lete. Eyan ma abade mo leti a mama rin lo ibe na ni grammar school wa
2: mo se ran se
3: yeah so ibe ni mo ti sise oluko ti won fi gba mi si university so ma de university of Ibadan 1957 ibe ni mo ti kawe odun meta fun awon to ba ti ni A level awon ti o ti ni odun marun so ede gẹẹsi
2: english
3: english o ni mo se ati mo wa se yen awon oga wa so pe mo se daada ki wa lo si ilu oyinbo wa lo si Edinburgh University lati lo ka eda ede
2: o se won
3: linguistics
2: eda ede
3: iye ni mo fi di eni akoko to lo kawe to gba phd ni linguistics
2: se eko ofe ni won fun yin nigba na ni abi won kan se atileyin fun yin
3: ah atileyin mo ma se atileyin lo silu emo won ti yan leyin ofe patapata ni ofe patapata ni
2: ile eko abi ijoba
3: university lo ran mi lo
2: ran yin
3: igba yen university ta n pe ni UI ko si UCI ni wa university college Ibadan tori university of London o ni ohun
2: o ṣakoso ngba na
3: bẹẹni
2: ẹ wá lọ kọ́ nípa ẹ̀dà èdè.
3: Ẹ̀dà
2: èdè. Ẹ̀dà èdè. Ẹ̀dà èdè domi dodo. Ẹ̀dà èdè. Ṣé àwọn òkèlè ọ̀pọ̀lọpọ̀ ìgbà mú láwọn ọ̀rẹ́ tí wọ́n ṣe linguistics. Ṣùgbọ́n tí bá fẹ́ sọ Yorùbá ẹ̀ kò kí n yé mi. Pé kí báwo la ṣe fẹ́ pè? Ṣé màá ní ìmọ̀ èdè ni? Àbí kí ni? Ṣùgbọ́n inú mi dùn lórí pé mo ti mọ̀ túmọ̀ ẹ̀dà èdè bí ìṣẹ̀dá rẹ̀. Àbí ṣé ìtumọ̀ ẹ̀ náà ni?
3: Èyí tí èèyàn bá sọ pé ìmọ̀ èdè kì í ṣe pé èèyàn ò lè sọ bẹ́ẹ̀ ìtumọ̀ tó máa ní ni pé olúwẹ̀ ó kọ́ èdè bíi tí a máa ń pè léde ní èèbò ní polyglot ọmọ french ọmọ german gbogbo ìmọ̀ èdè nìyẹn ẹ̀dá èdè ni pé a mọ bí wọ́n ṣe ń tú a máa wádìí ẹ ìwádìí èdè ni ẹ̀dá èdè.
2: se ti an ba wa ko eda ede se yan le ni anfani lati gbo orisirisi ede
3: yen ni mo so
2: ah
3: o le ma gbo nkokon
2: ju ede na lo
3: si tori e la se ma nsalaye e fa won yan pe linguistics science of language eda ede
2: science of language ah e seun gan ah baba wa ojojumo na ni an ko orisirisi eko papa julo nipa ile wa yoruba inu mi si dun loni wi pe laro ohun ti a ri mu lo ohun na ni yo ni se pelu ede wa papa julo ede yoruba idabobo re ati ojo waju re e te je ka so npa ojo waju ede yoruba se a le so pe de wa oni ojo waju lowo lowo bo se wa yi pelu ohun ta ri
3: nkan ti to n dun yan pupo oni to so yi tori awon obi ti won ni omode nkan ti won ma n wo ni pe ton ba fe ko mo won ko se daada o le kawe daada won gbodo ran lo si ile iwe jele osimi ile iwe jele osimi ki na ma ko won egbo na ma ko won ni iwu Eko wọ́n tẹ̀ tó kọ́ wọn ní french andotua ṣùgbọ́n nǹkan tẹ̀mí máa ń sọ ni pé ọmọ tètè bẹ̀rẹ̀ sí sọ ìgbò òfin hàn pé

0: irú ìtàn kan ti máa ń sọ. Èèmọ̀ kan wá tó wá wo àwọn òṣìṣẹ́ àwọn ọmọléèwé, wọ́n wá ní ẹ̀kọ́ àwòkọ́ lórí ajá lédè Èèmọ̀. Àwọn bẹ̀rẹ̀ sí sọ, ajá oní ẹsẹ̀ mẹ́rin, oní ojú méjì, oní etí méjì, ìyẹn ni a dog has. Ẹyọ kan ṣo tán mọ̀ ni wọ́n kọ̀ dẹ̀ ń fi ikọ́ kún. Ní ẹni yìí bá ní ìtẹ́ ẹ̀sọ yìí tó ẹ̀sọ ní Yorùbá. Náà bá ní ajá. Téèyàn bá rajá báyìí, imú ẹ̀ báyìí, ó máa ń ṣe gbígbà tó ń làágùn nímú. Ajá, ó máa ń gbọ̀n òbò báyìí ni tó bá ti rí ilé òrà. Gbogbo nǹkan tí wọ́n tán lè sọ léèbó, ò ní wọ́n sọ ní Yorùbá. Ìyẹn fi hàn pé ìmọ̀ téèyàn ní, ó ní nǹkan ṣe pẹ̀lú èdè ẹ̀. Ìyẹn ni àwọn òbí ò mọ̀. Torí ẹ̀, nǹkan tó yẹ ká máa ṣe ni pé àkàrà mọ́ èdè Yorùbá. Èdè Èèmọ̀ tí wọ́n wí, ó máa wá. Mo ní ọmọ ọmọ mi kan tó gbé lọ́dọ̀ mi. Tíṣà ẹ̀ ní Star School tó kọ́ kíní sí mi pé ọmọdé yìí omi Èèmọ̀ ó sọ. Mo ní jọ má bínú. Yorùbá lèmi ń sọ nílé, ṣùgbọ́n nǹkan tá à ń sanwó fún lọ́dọ̀ ẹ ni pé wọ́n máa kọ́lé
1: Èèmọ̀.
0: Ọmọ tó ń wí yìí ńsè, ó wà nílùú Òyìnbó. Ó ń ṣe ìmójú.
1: Ìjì tí ṣàǹgàn lọ bá.
0: A gbọ́dọ̀ sọ fáwọn òbí, yẹn ni mo fẹ́ sọ, pé a rán ọmọ lọ sí ilé ìwé jẹ́lé òsì mi, wọ́n ń sọ Èèmọ̀ fótífótí. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọpọlọ tí èèyàn máa lò láti fi kàwé. Èèmọ̀ tẹ́ ẹ ní wọn ò mọ̀, ẹ̀wọ̀n á mọ̀.
1: Ẹ ṣeun kan. Èyí ni pé Èèmọ̀ ọ̀pọ̀ òbí gan, ọ̀pọ̀ ìyá bàbá, ọ̀pọ̀lọpọ̀ wa náà la kàn tiraka láti mọ sọ èdè Èèmọ̀ ọ̀hún sí àwọn ọmọ. Ó tún yàtọ̀ sílé ìgbà míì, ọ̀tọ̀ ni tí olùkọ́ kọ́ wọn, ọ̀tọ̀ ni táwo sọ sí wọn nílé. Ọmọ gan wa máa wò wípé èwo wá ni ó jẹ́ ojúlówó nínú méjèèjì, pé a kà fi yín máa fi rọ àwọn òbí wípé èdè abínibí wa ká máa sọ sí àwọn ọmọ. Ṣùgbọ́n àwọn míì tó jẹ́ wípé bóyá wọn kì í ṣe Yorùbá ńkọ́, tó jẹ́ pé wọ́n bára wọn nírú ilẹ̀ Yorùbá báyìí, tó sì jẹ́ wípé àwọn ilé ẹ̀kọ́ kan wà báyìí tó jẹ́ wípé dandan ni wọ́n ń ṣe èdè Yorùbá. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ kí la fẹ́ rọ àwọn òbí wọn? Torí ta bá ní pé à ń sọ̀rọ̀ nípa èdè abínibí náà, kò gbọ́dọ̀ jẹ́ tiwa nìkan.
0: Gbogbo èdè ní nǹkan tá à ń sọ yìí. Èdè tiwọn náà bá ṣe ń sọ tó yìí, àwọn Ibo ọmọ wọn wọ́n ń sọ Ibo pẹ̀lú wọn. Àwọn Haúsá wọn ń sọ Haúsá pẹ̀lú ọmọ wọn. Báwo la ṣe máa sọ pé tiwa máa yàtọ̀?
1: Ẹ ṣeun gan. Àṣùgbọ́n ṣé ìgbà tẹ́ ẹ̀ ń dàgbà, bàbá a rí pé wọ́n jẹ́ ṣé kà pé wọ́n lálákọ̀wé ni, rólùkọ́ ni wọ́n, wọ́n tún jálòfàá. Ṣé ẹ̀yin gan tẹ̀ ní àǹfààní láti rí pé bàbá ń sọ èdè Òyìnbó sí yín? Irú èèyàn wo ni bàbá jẹ́? Kí ni àwọn ìrírí yín pẹ̀lú wọn, pẹ̀lú bí ọdún ẹlẹ́wà bí ọmọ ọdún mẹ́sàn-án nígbà tí bàbá kú?
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ẹ lè rántí?
0: Mo rántí dáadáa náà. Mo rántí dáadáa. Ní ilé láràárọ̀, a máa ṣe ìsìn.
1: Ìsìn òwúrọ̀.
0: A máa ṣe ìsìn òwúrọ̀.
1: Morning devotion.
0: Morning devotion. A máa ṣe. Ẹni tí Yorùbá lè kọrin, ó máa kọrin, gbogbo ẹ̀ la máa ṣe. Yorùbá la sì ń ṣe gbogbo yẹn. Ọjọ́ tí bàbá mi bá sọ Èèmọ̀ sí mi, omi pé ó bínú ló ń jẹ́ bẹ́ẹ̀, mo fẹ́ jẹ bá.
1: Ṣé ẹ̀jẹ̀ rẹ ti rí ẹlẹ́gbọ̀n máa ń sọ?
0: Ẹ̀gbá ni mo fẹ́ jẹ. So, bí mo ṣe rí nìyẹn, Yorùbá la máa ń sọ nílé.
2: tó yí ò bá bọ̀ wọ́n ni pé ó wu ni kájẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fọ̀nà fún òun náà ni ò fi ààyè rẹ̀ sílẹ̀ èyí tó ń sọ fún wa wípé ó wù wá kí a tẹ̀síwájú pẹ̀lú ìfọ̀rọ̀wánilẹ́nuwò emeritus professor Ayo Bankushi ṣùgbọ́n ẹ wò ẹ mọ̀ jẹ́ kí n tàn yín nǹkan pọ̀ ńlẹ̀ ọ̀rọ̀ pọ̀ pàápàá jùlọ bí bàbá wa ṣe jẹ́ mo sọ fún ọmọ ní wípé wọ́n fi nǹkan kan jọ ìlú Ìbàdàn òun náà sì ni wípé nípa àkọọ́lẹ̀ wọn a rí wípé àwọn ibi tí wọ́n ti jẹ́ wípé àwọn ni àkọ́kọ́ òun náà ni ó pọ̀ ẹ tún jẹ́ ká tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ìfọ̀rọ̀wánilẹ́nuwò emeritus professor Ayo Bankushi tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n àkọ́kọ́ nípa ẹ̀dá èdè tí àwọn olóyìnbó ń pè ní linguistics ẹ tí gbọ́ nǹkan kan ọ̀rọ̀ sì ń bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ Temilade Aloko lorúkọ mi títí dijọ́ mẹ́jọ tátù máa pàdé lórí ètò òkè Ìbàdàn ọdún ayọ̀ òun náà láò ṣe o ire o
3: òkè Ìbàdàn

wọ́n ní mo fi ọpẹ́ àtìyìn fún ọlọ́run olúwa olódùmarè ẹ kalẹ́ gbogbo ọmọ nàìjíríà. Olúwa àwọn olúwa àpáta ayérayé ibi ìsáde wa ọba àwọn ọba olúwa tó pọ̀ ní ipá àti agbára ìbàrẹ́ lálẹ́ tẹ̀ni o. Èmi Adéyinka ni mò ń júbọ̀ Ọlọ́run ọba mi òkè ìbọ̀ Ọlọ́run ọba mi ibẹ̀ èèyàn. Ìbá pásítọ̀ ìbá wòlíì ìbá fà ìbá ẹlẹ́sìn àbáláyé ìbá ọmọ kú ayé ìbá ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. Bọ̀gá mi Kọ́ládé Àlàbí ọmọọba tó ní òde òṣogbo Àyàkókò Ọ̀nàkí Ajímọ̀tábà Ògùn. Kọ́ládé Àlàbí ọmọọba lóde òṣogbo Àyàkókò Ọ̀nàkí Ajímọ̀tábà Ògùn. Bàbá ẹ̀ka lẹ́lẹ́ ní.

lórúkọ bàbá wa kábíyèsí ọba adébáyọ àkàndé aláṣẹ àtòlùdarí ilé iṣẹ tá a wà yìí mò ń kíyìn bàbá kẹ ẹ pẹ bí pẹpẹ tí pẹ kẹ ẹ dàgbà bí aráàárọ ẹsìn ọba kọjá kópẹ o ẹ kàlẹ ẹ kàlẹ ẹ kàlẹ o.

ló kọ ọ̀gá wa ní kọ̀nẹ̀tà wà yìí Babatunde Olawo olóòtú ètò tẹ̀ní ṣeun akínọlá ní mò ń kéèyàn ọmọ nàìjíríà pé kalẹ̀ dj mbẹ ń kalẹ̀ ètò ọtúnba isaac adéyinka ló kọ mi èmi gangan ló mọ mòró àtẹ̀tẹ̀ kan tábà ń tilẹ̀ ìfẹ́ bọ̀ ọtúnba ayé tutù bí ọba bòmí.

0: Sunday nka nipa eto ti mo se ni jejo pelu arabirin ti mo gbo wa sori eto ni jejo teyan mo Nigeria te se gudugudu meje ati aya mefa fun ẹni tó ní fibroid arábìnrin tó ní fibroid tó wá sórí program ní jẹjọ tẹ́yìn ọmọ Nàìjíríà ta ní kẹ́ ṣe ìrànlọ́wọ́ owó fún mi kọ́kọ́ ń dúpẹ́ lọ́wọ́ èèyàn ọmọ Nàìjíríà ìdí àbájọ tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ yìí ni wípé kò sí ẹnikẹ́ni tí mo gbé wá sórí ètò yìí tí ẹ kì í dìde ìrànlọ́wọ́ fún inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kún gan-an ìdí tí ayọ̀ mi sì fi máa ń kún ni wípé ẹni tó bá ní problem tí mo bá gbé wọn wá sórí ètò yìí ẹ máa bá mi dáwọ́ lé wọn ẹ bá mi ṣùgbà wọn mo dúpẹ́ pé òkun mo dúpẹ́ pé òkun ẹ ṣe gan lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe gan arábìnrin yìí náà ti wà ní kalẹ̀ ìtùlẹ́ni n tẹ́ ṣe fún ìyá lẹ́nu ó lóun ò ríru ẹ̀ rí wípé kéèyàn lọ sí rédíò kó sì béèrè ìrànlọ́wọ́ káwọn ọmọ Nàìjíríà tí wọn ò sì mọ́ kán dé ìrànlọ́wọ́ fún un lóun ò ríru ẹ̀ rí o wípé òun fẹ́ wá láti fẹ̀mí ìmoore hàn ó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà torí èyí tó rí fẹ́ wá dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan yóò ṣàlàyé bó ṣe jẹ́ àti ibi tútù kù sí mi dúpẹ́ lọ́wọ́ yín o mo more o gbogbo ẹ̀yin tẹ́ wá fi owó ránṣẹ́ sí arábìnrin yìí lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀ ní tọrọ mọ́ wọn ò ní dáwó fún yín lórí rédíò lágbára lọ́wọ́ ẹ ní ṣàìsàn àìsàn ò ní ṣe yín ẹ ní firú eléyìí gbà á lágbára lọ́wọ́ ọlọ́run èmi dúpẹ́ mo more kó tó di pé a lọ sí ẹ̀ka polówó ọjà ẹ jẹun kí n lógo ẹnu ẹ̀kalẹ́ o àǹtí
1: ẹ̀kalẹ́ sà
0: ẹ kalẹ o
1: yes sir
0: ṣàlàfíà ni o
1: a dúpẹ́ sà
0: ẹ pẹ̀lẹ́ o
1: yes sir
0: ní jẹjọ ìwò ìjẹjọ ẹ wà lórí ètò ń bí
1: bẹ́ẹ̀ ni sà
0: kílẹ̀ kẹtẹ ló ṣẹlẹ̀ ní jẹjọ ẹ náà
1: fibroid ni mo bá wa
0: fibroid lẹ bá wa
1: bẹ́ẹ̀ ni sà
0: tẹ́ fi bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà ṣé bó o ní oṣù wa jẹ́ báyìí
1: àwọn ọmọ Nàìjíríà ti ràn mí lọ́wọ́ mo ti rí 160 nínú 250
0: ẹ ti rí 160,000
1: bẹ́ẹ̀ ni sà
0: mo dúpẹ́ ọpẹ́ ẹ ti rí 160,000
1: bẹ́ẹ̀ ni sà
0: ọmọ Nàìjíríà wọ́n try wọ́n gbìyànjú tá a kà tí ẹ sọ lásán tá a sọ pé lágbájá ó fi yé báyìí ránṣẹ́ tá a mọ̀dọ̀ ó fi yé báyìí ránṣẹ́ tá a wá gbìgbé a ti rọwọ́ rẹ tí wọ́n sì gbìyànjú báwọn adúpẹ́ lọ́wọ́ yín 160,000 nínú 250 okùn 90,000 àbí
1: bẹ́ẹ̀ ni sà
0: ẹ kọ́kọ́ fẹ̀mí ìmoore hàn
1: mo dúpẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà wọ́n ṣe gan o
0: olùgbọ́ ẹ̀rín gan gbọ́ ẹ̀ka ẹ̀yìn gan báyìí pé
1: wọ́n ṣe ohun ọ̀ nífiru ẹ̀gbá
0: o
1: wọn ò ní ṣàìsàn lágbára lọ́wọ́ ọlọ́run
0: àmì 90,000 tẹ́ lókun mo mọ̀ pé lágbára lọ́wọ́ ọlọ́run kí ni ẹ̀ tó mọ́ lọ́la yo pe inu mi kan ti edun wi pe be se le wa dupe lo awon Nigeria ati se ru e fe nikan ri lori radio yi to je pe ejamenu kombe yo ti ma ya won eyan ejamenu kombe account number yen eje n pe fun won agbola dokas yemi abi
1: ni
0: o gbejade 02 50 54 4381 02 50 54 4381 lekan si 02 50 54 4381 mo gba ladua wi pe lagba lo Olorun ogun ose fun yin loruko Jesu ogun ma se fun yin e se la se ye lagbara lowo Olorun e ni se tan ke ku o e ni se tan ke tun ka isan mi la se le tumo inu yin odun awon egbon yin ti eni ara won iya yin tani wan toju won tani toju baba ati awon ti won loju e
1: ba so wa bo wa nu la nje
0: nta ma bo yin
1: ben
0: le nje
1: pe di mo le sise
0: mo o le sise kankan
1: ben sa
0: nta ba bo yin le nje
1: ben sa
0: nti o se le ni pe ngba ba se fibroid tan te ba se fibroid tan
1: ben
0: boya wa wa kankan ta mo Nigeria o dide ran lowo bi so pere ti te ba mi fun yin te fi ma tan kan ti e fi ma jeun ninu re lagbara lowo Olorun la se lelu se e lokunrin kankan
1: Olorun kan ojundun won na
0: ojundun okunrin te to ni na
1: be
0: akobi na be abi kan yin abi
1: akobi atele keji
0: akobi atele keji oju sin du awon mejeji na
1: be

0: gbogbo ọmọ nàìjíríà ẹ káàbọ̀ padà. Orí ètò fèyí kọ́gbọ́n náà la ṣe wà. Èyí tá à ń yanjú lọ́wọ́ náà là ń yanjú. Àkọ́kọ́ ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ nàìjíríà fún gudugudu méje àti ẹ̀yà mẹ́fà tẹ́ ẹ ṣe. Arábìnrin náà ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gidigidi gan o. Nínú 250,000 ó ti rí 160 mẹ́. Ó ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gidi gan. Bẹ́ẹ̀ ó sì tún ń fi ẹ̀mí ìmoore hàn pípé ẹ ṣe. Ibi tó sì tún kù sí ó ní ẹ̀yin náà lẹ́bọ̀ ń ṣe. Bájọ ti fi ń sọ pé káwọn ọmọ nàìjíríà ràn lọ́wọ́. Àkọ́bí kò lè ṣiṣẹ́ kankan ojú ń dàn. Ẹlẹ́ẹ̀kejì tó tún dọ́kùnrin ojú tán tó ń dùn náà. Ẹlẹ́ẹ̀kẹta ojú ń dùn náà. Òun tiẹ̀ ojú ò dán ṣùgbọ́n fibroid ní tiẹ̀. Mo mọ̀ wípé nǹkan kankan ṣẹlẹ̀ níbìkan bí ìgbà pẹ́nìkan tafa nínú òkùnkùn sí mọ́lẹ̀. A wà délé wọn. A lọ wádìí lẹ́nu bàbá pé kí ni ti ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún o náà lẹ́nu kejì rẹ̀. Ẹ ṣe fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi láti ìlú ọba. Ìrànlọ́wọ́ ti dé báyìí. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi Lẹ́kọ̀ọ́ Lábẹ́kúta. Ẹ̀yin ti Ìbàdàn ẹ ṣe púpọ̀ púpọ̀. Ẹ̀yin ti Àkúrẹ́ Olóyè Mẹ́kùn. Ẹ̀yin Tọ̀sún. Ẹ̀yin Tọ́lọ́run ọba mi ṣẹ́gi ọ̀la fún. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ ti ṣe ẹ ti gbìyànjú o. Ẹ ti gbìyànjú o. Ẹ ti gbìyànjú o. Ṣùgbọ́n àkáǹtì nọmba yẹn náà tán rèé. 02-50-54-4381 Wema Bank. Agboola Dorcas Yemi ni ó gbé jáde wá. Ẹ ṣe púpọ̀ púpọ̀ ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin ọ̀rẹ́ mi. Ẹ ṣe púpọ̀ púpọ̀ gbogbo yín pátápátá ni mo kí mi ò lólódì lẹ́ni kankan o. Ẹ ṣe gan amóore o. Àǹtí, tí mo fẹ́ bá yín sọ. Ẹgbẹ́rún sẹ́gi àgbàgbà dáadáa. Ẹ tí mo fẹ́ bá yín sọ ni wípé ẹgbọ́ kànlé Ọlọ́run o. Ṣé gbọ́?
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Ẹgbọ́ kànlé Ọlọ́run. Ẹ fara ti Ọlọ́run. Ẹ mọ́ fara ti èèyàn. Pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Ọlọ́run yóò mú kó mbẹ̀.
1: Àmì Jésù.
0: Tẹ́ sì ní ọkọ̀ alálùbáríkà.
1: Àmì.
0: Tẹ́ bìmọ̀ láyé. Ti ìràwọ̀ yín ó sì tàn káàkiri ayé lágbára lọ́wọ́ náà. Ẹ̀yin ẹ mọ́ bọ̀kàn jẹ́, ẹ mọ́ bànújẹ́, ẹ fohùn gbogbo tẹ́ bá ṣe ẹ fi lé Ọlọ́run ọba mi lọ́wọ́. Ṣé gbọ́? Ẹ fọlọ́run lọ́lọ́run ọba mi lọ́wọ́. Ọlọ́run ó ṣe láṣepé. Ọlọ́run sì ṣẹ́gun wọlé láṣẹ Elédùmarè. Àwọn ọmọ Nàìjíríà wọ́n ṣe o.
1: Wọ́n ṣe.
0: Ìyẹn ni pé aláìlẹ́nìkan ẹ̀dá. Aláìlẹ́nìkan ẹ̀dá. Ọlọ́run ni mo bá mọ̀rú tí ò nírù. Ọlọ́run bá mi ní bá lè sí. Ẹ̀yin ọmọ Nàìjíríà náà sì ni ẹ lò láì ọ̀jẹ̀jọ. Èmi gan mọ̀ wípé ẹ rí iye tó tó bá yẹn. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣe púpọ̀. Kí lẹ fẹ́ bá ọmọ Nàìjíríà sọ torí àkókò?
1: Mo dúpẹ́ lọ́wọ́ wọn náà ni. Mo sì mọ̀ pé wọ́n tún bẹ̀ wọ́n pẹ̀lú ètò kú kí wọ́n sàkó kí wọ́n ṣàánú mi. Kí wọ́n ràn mí lọ́wọ́. Torí mi lẹ́nu kankan àfọlọ́run ọba lẹ́yìn wọn.
0: Yóò nìyànjú. lagbara olo
1: amen
0: la se ni dumare eh account number ni 02 50 54 43 81 wema bank agbola dokas yemi eyin ti e ti se te lero lati se e ba ni se eyin te ti se te tun ro pe ana mo tun se mi leni e tun ba ni gbianju lagbara lowo olohun yo mo oro pe wa fun wa la se lejumare yo mo oro pe wa fun wa lagbara lowo olohun e se o adupe o amore o e se gan pupo pupo eh lagbere pe e tin lo lenu
1: ese o ati mo o
0: mo ri pe eh ekeyin e o si meyin la je wa ju ti jejo lo ti jejo e kon ti jejo bade ah olohun olodumare kabisi ti o ba si towo obe ni ti o ba si towo kini o lo ra leyin odi iya to nbe leyin odi oke ta ba re ni la o la ki ya yororo la se le duare e pele ma
1: yes,
0: odawo e ja yonda yin.

0: oríṣiríṣi ìlú ni gbogbo wọn yà sí. Ìrònú yẹn ló pa bàbá yẹn. Ké bò ló ṣe jẹ́? Ṣé bò ń ṣe yàn látọ̀run rèé? Àbílé ayé ni wọ́n ti sọ̀kò ìbànújẹ́ sílé ayé òun. Ayé le èyàn sì wà. Ayé le púpọ̀ púpọ̀ èyàn wà o. Wàláì tàláì. Nínú mọ̀lẹ́bí ayé ń bẹ ń bẹ̀. Láàrin ẹ̀gbọ́n àtàbúrò ayé ń bẹ ń bẹ o. Mo kàn tiẹ̀ ti rí kan rí tó jẹ́ pé ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n jọ ní misunderstanding. Ẹ̀gbọ́n wa lọ sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé ẹ̀rín tàbúrò mi ṣe ni kíní kankan tí ọ̀rẹ́ ẹ̀gbọ́n sì wà ọjẹ́ jẹ́ ń bá ọ lùwà ọjẹ́ kí mọ́ ọ dìlùwà ọkọ̀ ọlọ́gbọ́n ni ọkọ̀ ọlọ́gbọ́n ni tá a bá dìlùwà bàbá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wo ibi tí ogun ayé ti wáyé. Ẹ̀wọ̀ ibi tó gun ayé ti ń ṣẹlẹ̀. Ọlọ́run ló ní kábúrò náà kó gbọ́n nínú kó sì gbọ́n lẹ́yìn. Kó jẹ́ bàbá ńlá jáde. Ó láwọn àfáà tó pọ̀. Ó láwọn wòlíì tó pọ̀. Ó ní pásítọ̀ rẹ́rẹ́rẹ́rẹ́. Tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ kí á mú ó ti pè lágbájá lọ gbàdúrà báyìí o. Lágbájá wò ó yà gbẹ́bọ báyìí o. Lágbájá wà á rí mi kọ́ wá gba ẹ̀ǹtú yìí ohun táwọn ń rí lálẹ́ yìí kọ̀ dá o. Bí ìbá ṣe bẹ́ẹ̀. Wọn ò bá ti yín ń kí àbúrò. Ìrírí ayé gidi mò ń sọ fún yín o lálẹ́ tẹ̀lé o ẹ̀yin ọmọ Nàìjíríà. Ẹni tí mò ń bá bọ̀ yìí. Àwọn òbí ò wá rí nǹkan kan pé ọmọ àwọn ń bẹ Lẹ́kọ̀ọ́. Ọmọ àwọn ń bẹ lóṣogbo ọmọ àwọn ń bẹ lákùrẹ́ kí wọ́n kan dùnú láyé ọmọ tó ti ya wèrè.
1: Ọkọ níyàwó.
0: Nígbà àṣẹ yóò padà tú ẹ̀yin èèyàn. Ayé ń bẹ ẹ mọ́ ṣe ayé ẹni tá a ṣẹ̀ tí ò ní gbẹ́bẹ̀ ọlọ́mọjà ṣẹ̀. Tí mò ń bá yín sọ lálẹ́ tèmi ìrírí ayé ni o ìrírí ayé ni o. Adéyinka ìrírí ayé ni o ni mò ń bá yín sọ lálẹ́ tèmi o ìrírí ayé ni tó bá wá bímọ tó bá ń sọ fáwọn èèyàn tẹjọ́ ń sọ̀rọ̀ pé ayé kúkú sẹ́ni kankan ò sí ayé ò sì lè sí ọ́ òkú bínú ẹni kankan kí lẹ́yìn ọmọ bínú rẹ sí ò pé kí tọmọ nìkejì mọ́ bàjẹ́ kí lẹ́yìn ọmọ bá tiẹ̀ jẹ́ sí wọ́n bá tiẹ̀ jẹ́ o. Tẹ bá ti jókòó tẹjọ pọ̀ tẹjọ ń sọ̀rọ̀ pé ayé mọ̀ ga ẹ̀yin náà máa sọ pé ayé ga o. Tọmọ ní ayé mọ̀ burú ẹjọ́ mọ̀ bú ayé pé ayé burú gan. Ṣùgbọ́n kọ́ sọ pé ìwọ òkúkú ò sẹ́ni kankan. Ẹbọ lẹyìn ó sì bá tiẹ jẹ ìgbà tó ọ sáyé ẹbọ láyé ó sì rí ayé a máa fi ayé hàn yàn. Òun mọ̀mọ́ àwọn ọmọ yìí àti mọ̀mọ́ kan náà jọ ń ṣe gbólóhùn aṣọ. Wá ní mọ̀mọ́ yìí burú gan o mọ̀mọ́ tẹ́ jọ ní gbólóhùn aṣọ yìí ó burú gan o. Ó le gan o ní ìgbà tó wọ̀n sẹ́. Tó ń bá ṣẹ́ ni tó bá ṣe sí wọn lè bá tó ń jẹ́ ṣùgbọ́n tó wọn bá ti ṣẹ́ tó bá ṣe kò lè bá tó ń jẹ́ ohun ṣayé ayé ò lè ṣeun ohun ṣẹ̀yìn ayé ò sì lè ṣeun. Ẹ bẹ̀rù ayé ẹ bẹ̀rù ọmọ èèyàn ọmọ èèyàn ló yẹ ká bẹ̀rù jù láyé. Ẹ já hàn wípé mọ̀mọ́ tí wọ́n jọ ní gbólóhùn aṣọ yìí mọ̀mọ́ yìí ò ṣe nǹkan kan fún o àwọn tó fẹjọ́ lọ tán sọ pé mọ̀mọ́ yìí burú o mọ̀mọ́ tó lọ ṣe yìí mọ̀mọ́ yìí burú gan o. Àwọn gana ṣiṣẹ́ náà gbọ́ntọ̀ náà tó dàgbà tó sì gbogbo ẹ̀ tó tún ṣe míì tégún ha lọ́rùn tán pátápátá. Lọ́sẹ̀sẹ̀ wàá jẹ́wọ́ pé bíi ti ń wíwèé kúwèé pé tòun náà kínníkan lágbájá gbogbo ọmọ rẹ̀ ọ̀ ń sán di wèrè ni. eja sora faye eja ka sora faye eja sora faye eberu eyan adeyinka eberu awon eyan eberu awon eyan di ti ba nseto tin juba awon afa ti mo ba nseto tin juba awon wole tin ba nseto tin juba awon adanse tin juba awon pastor adeyinka temi yemi awon lọlọrun ba mi gbele aye le lowo atẹyin te n gbọ mi
1: aye toto
0: gbogbo yin gbogbo apatapata laye ọlọrun ba mi o ṣaanu gbogbo wa ani bo so wa aye tomo tomo o baba ti ku baba omo yi ti ku ya won nikan wa nwa tin se rododo ninu ile nbo lo fe wa omo yi lo o ya weregbe awon mo yi won ya weregbe koni kan wa koni kan mi koni kan e o la se ledumare o se engineer o se gidigan ni aye nbe eyan si wa eja fitale ina ka fi kogbon pe eni te jo kolitira sora fun en so pe ke ma so re sugba to ba ti di pe oro aye le jo nso ma ba won da si aye koja ba se ro ta lo wo film ajileye ngba na ajileye nkirun awon mo mi se nkoja ani a in omo so iwo afa yi o kiwa awa la nkoja yi awa ni won se ma ki eyin nigba to n ki olorun ba mi lowo awa salaye fun pe igba ba n pada bo ja ba n bi wa won omo wi pe olorun re to n pe won yo so pe won mo ri aye mo ni o bẹ̀rù yín o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹja bẹ̀rù ayé o.
1: Ayé a ẹ̀yin èèyàn mi ẹ̀sùn mọ bí ẹ wá gbọ́.
0: Kọ́lọ́run ọba mi òkè kọ́ má jà bọ́nà pàkúté ayé tọmọtọmọ ká má bọ́ sínú wàhálà àti dààmú ayé tọmọtọmọ. Kọ́lọ́run ọba mi ó gbà wá ó ti ń sọ lálẹ́ ẹ̀tẹ̀ nínú. Account number Agbola Dorcas Yemi 02 50 04 43 81 owó ẹkù 90,000 ẹbá mi ṣe fún ẹjọ́ nítorí ọlọ́run èyí tọ́lọ́run bá mi bùkún tẹ̀ ní lọ́wọ́ dáadáa bá mi bùkún o ẹjẹ́ ń fi léè gbà pé kan tàbí méjì kí n tó máa lọ lé fún tálẹ̀ tẹ̀lé.

dé omi yẹn jáde gbogbo èèyàn wá dìde dúró ni o omi ti pò lómi lásán ṣé dédé omi tó lè mu tán ló bù àbẹ́ bá gbàgbé kí n tó ń gbàdúrà sí omi lọ́wọ́ yín abẹ̀rẹ̀ àwẹ̀ lónìí gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ wọ́jà ètò ọjọ́ méje sì láàfin gbà á àwẹ̀ eléso sì ni ẹnìkan láwẹ̀ eléso bíi báwo bàbá ti fẹ́ break ẹ pàdé mi lórí facebook ọ̀dẹ́kúnlé epaphras bàbá mi o báwo ló ṣe bá wa ṣe léyìí nínú oṣù yìí tó ò ní rí n tá à ń rí báwo ló ṣe bá wa ṣe léyìí tí ìyípadà ò ní dé bá ọ ọjọ́ méje làwa fi máa ń gbà tá a bá ti bẹ̀rẹ̀ báyìí kì í ṣe gbogbo gbà láàfin wá chọ́ọ̀chì nínú ẹ̀ ẹ̀ ń bọ̀ chọ́ọ̀chì lọ́la lágbára ẹni tó ní ayé àti ọ̀run ètò wá dáa jù ọ̀gẹ̀dẹ̀ mẹ́jọ mẹ́jọ láàfin break ní ọ̀la eléyìí yóò wá jẹ́ ẹ̀yìn méjì ẹnìkan ní kí nìdí oṣù oúnjẹ la wà mo sọ nǹkan kan lánàá tẹ́ ẹ bá tẹ̀lé trend ọ̀rọ̀ mi mo ní mo mú nǹkan bọ̀ fún yín láti canada ẹ já mọ̀ wò bọ̀ nígbà tó bá dọ̀la yàtọ̀ sí ìyẹn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ni mà anoint is going to be anointing service ìsìn méjì ìkan ní aago méje títí wo aago mẹ́sàn-án àwọn ọ̀dọ́ ni wọ́n nìyẹn láti ọmọ ọdún mẹ́tàlá títí wo ọmọ ọdún ọgbọ̀n 13-30 second service ó bẹ̀rẹ̀ fún àwọn àgbàlagbà láti ọmọ ọdún 31 lọ sókè ìyẹn náà bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án and ní gbogbo sonar church bákan náà ni ó ṣe rí chọ́ọ̀chì wa nílùú ìbàdàn tọ́jú headquarter òsì mọ̀ láti ìwó road ẹ̀wọ̀ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn ṣe ẹ rí lóṣù yìí kan tí mò ń sọ ilẹ̀ ò ní mọ ebi ebi ò ní pa ọ́ kápẹ́ bí ń pa ọ́ tẹ́lẹ̀ látòṣù ìlọ ebi ọ̀pá ọ́ mọ́ and bí n bá ń sọ nípa ebi tí ò ní pa ọ́ mọ́ kì í ṣe búrẹ́dì àtẹ̀wá ni mò ń sọ yìí gbogbo ohun tó ní ebi rẹ̀ ló ń pa ọ́ ebi ọkọ ní pẹlòmíì ebi iṣẹ́ ebi ìwé ìgbélù ebi káàgidi ebi ilé ń pa yín sà so ẹ múra oúnjẹ ni tíìmù wa nínú oṣù yìí overtaken by food ọ̀la ni two ayé rẹ gbọdọ̀ dìde àwọn èèyàn rí nǹkan ṣe à ń gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀jọ̀ kan testimony tí màá tún gbé kan láìpẹ́ yìí so ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń bọ̀ mí nǹkan tí ò wá dáa ni pé kéèyàn gbààwẹ̀ kọ́mọ gbàdúrà à gbàdúrà gbààwẹ̀ ẹnìkan ní báwo ní ṣe rí yín lórí facebook ọ̀dẹ́kúnlé epaphras bàbá mi o mi sì ní bọ́ church lórí facebook ìwọ kan follow in le send friend request sí ọ ọkàn le follow mi ni so bí gbogbo àwẹ̀ yìí ó ṣe máa lọ nìyẹn àǹgbára á dì ní fún 7-7 tẹ́lẹ̀yìí so gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ ní àǹfààní láti gbọ́ mi ọyẹ ẹ̀gbin omi ti ń bẹ lọ and kinní kan tún bẹ tá a máa ń ṣe.